0: Pronto, você é uma chifre. Bakba chulo ente je pe etun ile ijo sin e tun fin boju kaka kiri. To je pe oto ni nkan te gbo kan le oto ni nkan te gboju le. E kan fu oruko Jesu e kan fin se boju boju ni. Kilode te jawo lowuro ojo tuni kesimile ani egbekele Jesu apata jiraye. Awon Olorun kekeke te lo nsare toye. Awon kan ti o si te nsare to kakiri yi. Bẹ́ẹ̀ni ìyàbá ìhun náà ló máa fi ń jẹ́ èèyàn ìyàbá yìí gbogbo àwọn ọlọ́run kéékèèké nítorí pé ẹni tí ó ń ṣe fúnyín gan-an òun gangan ni nítorí pé nǹkan tó jẹ́ wúlẹ̀wúlẹ̀ rẹ̀ kò ní sọ fún yín.
1: You don't dey sick for long, doctor say you don't well.
0: Ọ̀rọ̀ Ọlọ́run sì lélẹ̀ yìí ẹ mọ̀ pé màá dé Ọlọ́run kì í yá lógún ọdún. Gbà tí òde oníkálukú mọ̀ ẹlòmí àti ẹ̀ máa sọ pé tó bá ti tásìkò tí máa sọ pé kọ́lọ́run dáríjì mi a sì dáríjì mi. Bẹ́ẹ̀ ni

0: a nilo lati simi ile olorun yin lati sin lo a nilo lati gbeke ile olorun yin lati sin lo
1: I'm looking down at the world from 24,000
0: oun lo ba to to gboju le oun lo ba to to gbeke le
1: makes me wonder why anyone will ever doubt
0: se ti gbagbe pe oun lo so ninu oro re wipe e wa sodo mi gbogbo eyin ti n sise ti a si de owo le lori o ni oun yoo fun okan wa oun yoo fun ni isinmi ẹni to wa seru iliri eleyi to se fun wa se ko to wa to sinmi lese ko to gbẹkẹle ni èmi ló wá dé tẹ́yìn tí wọ́n ń sátọ̀ àwọn nǹkan mí lẹ́yìn àwọn nǹkan tí ò tó nǹkan tó yẹ kẹ́ ti pa tì tẹ́tí wọ́n ń sìn káàkiri. eléyìí ò bójúmu tó kò bọ́kànmú tó nígbà tí ẹ̀yìn tẹ jẹ́ bí màmá tẹ̀ǹṣirú kan wọ̀nyí kí lẹ́fẹ́ fi lé àwọn ọmọ lọ́wọ́ àbíwọ tó jẹ́ bàbá tó ń ṣerú kan wọ̀nyí tó jẹ́ pé o ti mú ìgbàgbọ́ rẹ o ti pin yẹ́lẹyẹ̀lẹ́ ọ̀tọ̀ ní nǹkan tẹ sọ fún àwọn ọmọ pé kí wọ́n máa ṣe ọ̀tọ̀ lèyí tẹ́ ń gangan fúnra yín pàápàá ọ̀tọ̀ lèyí.

ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti dá orogún ìgbà ló ti dá sílẹ̀ nínú ilé. Àtìmọ̀sọ fọmọ ṣe àkọjúmọ̀ kan tí wọ́n ṣe ń tiẹ̀ ẹ̀yìn sì ṣe nǹkan míì. Ṣẹ́yìn mọ̀ pé ohun tẹ́yìn ṣe yìí òun làwọn mọ̀ yìí náà làwọn náà ń wò láti ẹ̀yìn gangan ni wọ́n rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọn lásìkò tó ń wà yìí.

ẹjẹ́ ká yí padà kúrò láwọn ọ̀nà wa ni. Àwọn ọ̀nà ti tẹ́lẹ̀ tí eléyìí tí a ti bára wa nínú rẹ̀.

Ayé wa kò ní ṣe ilé ní agbára t'Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká sinmi lé. Ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé. Ẹ jẹ́ ká ṣeun tó tọ́ lẹ́yìn àsìkò tó tọ́. Ká sì ṣeun tó yẹ ní àsìkò tó yẹ. A sì yẹ wa kò ní yẹlẹ̀ ní agbára t'Ọlọ́run ọba. Kò ní jẹ́bi tí a máa rí wọn lábara ọ̀rọ̀ ìyànjú lówùrọ̀ ọjọ́ tòní. Láláì fàsìkò ṣòfò. Ẹ jẹ́ ká bọ́ sí abala kejì ètòjúmọ́ rẹ̀ lówùrọ̀ ọjọ́ tòní. Ẹ̀ka ìwo la fẹ́ máa gbé yẹ̀wò. Òun náà ni ẹ̀ka ìlera. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìlera báyìí òun náà ni ògùn ọrọ̀. Gẹ́gẹ́ bí àdúrà tí oníkálukú asásì ń ṣe ní ẹnujọ́ mẹ́ta yìí. Tá à ń sọ fúra wa pé nígbà tá bá ṣiṣẹ́ tó jẹ́ pé ọkàn wa balẹ̀ tán tí nǹkan tá à ń wá tà ti rí tọ́lọ́run bá ti pèsè fáìní wa. Ìpé Ọlọ́run máa jẹ́ kí ìlera wa, Ọlọ́run máa jẹ́ kí ó dojújà, kó dojúkọ wá. Kò wá jẹ́ pé gbogbo kòókò làálàá jọjọ lè ta ti ṣe orí àìsàn láàpadà wà nínú ilé. Àìsàn tó ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pé èmi àti ìlágbára Ọlọ́run ọba. Nítorí ìdí èyí la ṣe ń gbà wá nímọ̀ràn lówùrọ̀ ọjọ́ tòní pé ẹ jẹ́ ká mú ìlera wa, jẹ́ ká mú ní ọ̀kúnkúndùn.

Báwo la ṣe lè ṣe é? Ibi tí ètò ìlera wa tó dédó ní orílẹ̀-èdè lóòrọ̀ ọjọ́ tòní. Kí ni àwọn ìjọba kí ná fẹ́ fi ran àwọn èèyàn lọ́wọ́ nípa ètò ìlera? Báwo ni àwọn ìjọba báwo ṣe lè ṣe é láti rí pé àwọn èèyàn ní àǹfààní sí ìlera àyẹ̀wò ọ̀fẹ́? Àyẹ̀wò ọ̀fẹ́. Báwo ni ó bá ti ra máa san owó pé pé wọ́n máa san owó nǹkan tí wọ́n máa bẹ́ bóyá abẹ́rẹ́ tàbí kiní tàbá tiẹ̀ tí débẹ̀ díẹ̀ díẹ̀ níbi pẹlẹbẹ báyìí wọn náà láti mọ̀ lẹ́jẹ̀.

káti àkọ́kọ́ bẹ̀rẹ̀ níbi àyẹ̀wò ọ̀fẹ́. Àìmọye èèyàn àmọye àwọn èèyàn ló ní onírúurú àìsàn lára, yálà ẹyọkùnrin tàbí èkejì, tó sì jẹ́ pé nígbà tí wọ́n láǹfààní tí wọ́n ní ẹ̀tọ́ sí àyẹ̀wò ọ̀fẹ́, wọ́n jẹ́ kó mọ irú àìsàn ilé tó ń bẹ nínú àgọ́ ara wọn, tó sì ń pa oníkálukú lára díẹ̀ léyìí tí ò bójú mu tó. Kí la lè ṣe láti rí pé a dẹ́kun àwọn nǹkan wọ̀nyí? Òun náà ni pé kí àwọn ìjọba wa láti ìjọba àpapọ̀ títí dórí ìjọba ìbílẹ̀, ẹ jẹ́ ká rí pé a gbé àwọn a ṣe ọ̀nà débi pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wá ní àǹfààní sí àyẹ̀wò ọ̀fẹ́, láti lè mọ ibi tí ìlera ara wọn, láti lè mọ ibi tó dé dúró. Owó tẹ́lòmíì ná sórí àyẹ̀wò lásán kó tẹ̀ tó di pé wọ́n á fún ní bóyá wọ́n á kàn án kan fún ní o, bóyá oògùn ni wọ́n á kọ fún ní o, tàbí wọ́n á kàn àwọn abẹ́rẹ́ kọ̀ọ̀kan fún ní o. Àyẹ̀wò ó ti gbé owó lọ. Nígbà tí èèyàn bá lọ ń ṣe àyẹ̀wò bí abí mẹ́ta, tí ẹ pé èèyàn ti ń ná kọjá ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ti fò lọ́lẹ̀, ó ti di píún.

0: ìgbésẹ̀ ẹyọ kan péré òun náà la nílò láti gbé. Ẹ jẹ́ ká rí pé a wá ọ̀nà àbáyọ sáwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. A gbọ́dọ̀ dúró ká máa wò káká mọ́ra ká máa wò báyìí. Kò ní bójúmu kò burúkú kò tiẹ̀ bójúmu tó. À ń bẹ̀ wá à ń rọ̀ wá lóòrọ̀ ọjọ́ tòní. Jẹ́ ká ṣeun gbogbo. Ẹ̀yin ìjọba à ń bẹ̀ yín à ń rọ̀ yín. Ẹ bá wa mú àyẹ̀wò ọ̀fẹ́ ẹ bá wa mú wá. Ká lè mọ yẹra wa wò lọ́fẹ̀ẹ́. Láti lè mọ ibi tí ìlera wa láti lè mọ ibi tó dé dúró. Láti lè mọ àwọn nǹkan tá ń ṣe láti lè mọ̀ ọ́n. Mẹ́ta bá sì ti nú eléyìí á rí pé àwọn èèyàn wá tún túbọ̀ gbẹ́kẹ̀lé àwọn ìjọba wa ní orílẹ̀-èdè tá a wà yìí. Ayẹ wa kò ní yẹ́lẹ̀ ní agbára t'Ọlọ́run ọba. Kò ní jẹ́bi tí a marimọ lórí ètò ojúmọ́ rẹ lówùrọ̀ ọjọ́ tòní. Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbẹ̀yìn tẹ darapọ̀ mọ́ lọ́jọ́ tó ní akin pé ṣe tí ẹ darapọ̀ mọ́ lórí ìtújúmọ́ rẹ̀ ní ìkànnì ti Wells Radio 89.3 FM. Ìkànnì kànga gbàgbẹ́rẹ́ tí ó kún fún mi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kàlẹ̀ sí òpópónà láàfin abẹ́ni òlú ẹ̀lẹ́ ẹ̀sìn ti ní ìlú Ìbàdàn. Títí ọjọ́ mẹ́jọ lè tàtún wá parí lórí ìtújúmọ́ rẹ̀. Ẹ má torí pé ẹ̀ lọ́sọ́dẹ̀ kí ẹ wá bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ torí pé nígbà tí ẹ bá ti ẹ̀dẹ̀ dé ẹ̀dẹ̀ náà òun náà lè ń padà bọ̀ títí ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò ìjùmọ̀ rẹ̀. Mi fi ń ṣe ní ìbànújẹ́ mi ní báyìí ní ìbànújẹ́ ní agbára tí Ọlọ́run bá ire o.
1: Ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.

0: mi.
1: Lọ́nà ọjọ́ Wednesday, ọfà irú kílẹ̀ lẹ́yìn kò ní bá tọmọtọmọ. A dúpẹ́ a tún dúpẹ́ wípé ojú wọn tún rí ọjọ́ ẹ̀rí láyọ̀ àti àlàáfíà. A yóò mú ọmọ wa lọ sí ìkọ̀rọ̀ ayé. Wọ́n ṣe tánà dí wa Ọlọ́run ni ògbà. Kókókó lojú wọn lè mọ́ wa ṣùgbọ́n Ọlọ́run ni ògbà kí iṣẹ́ wọn dẹ̀hùn lára ọmọ wa. Ayé ògbà yọ wa, ó tọ́ pé àbí ò tọ́ pé
0: o.
1: Gbogbo ilé ẹkẹ́ o, go. Yes, bàbá alábìyamọ yìí ti wọlé wẹ́rẹ́ o. Pásítọ̀ Fọkẹ́yẹ mọ́ ni bàbá alábìyamọ ni mò ń jẹ́. Lórúkọ Jésù, aṣọ àpọ́nlé ìwọ àtọmọ rẹ ò ní fàyà. Olùfẹ́ gbogbo ẹni tó súnmọ́ kọ́ ló fẹ́ ọdẹnudẹnu. Wọ́n súnmọ́ torí ohun tó ń ríjẹ lára rẹ ni. Nítorí ọjọ́ tá ayé bá ti fẹ̀kú sí jẹyẹ tá ẹ̀kọ́ rẹ̀ wọ́n máa ń dànù ni. Omi inú ẹ̀sàn ló jẹ́ kára ayé máa pọ́n ọ̀sán lé. Táyé bá ti mọ omi inú ẹ̀sàn tán ẹ̀kọ́ rẹ̀ kì í ṣe ohun àjírí mọ́. Oúnjẹ ti bẹ nínú abọ́ ló jẹ́ kára ayé máa gbẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Tó bá dára fún olùfẹ́ máa kíyè sára lọ́dọ̀ ènìyàn. Ìdí tí mo fi máa ń bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà wípé àwọn ènìyàn 5,000 tí Jésù fún ní ìṣọ̀kàrà lọ́jọ́ ọjọ́ sí. Ibo ni wọ́n wà nígbà tí Jésù gbé àgbélébù lọ Káfárì. Ibo ni wọ́n wà ní ọjọ́ tí Herodu ń fi ẹ̀sùn kàn. Ibo ni wọ́n wà nígbà tí wọ́n fi Jésù ṣe láyà káàkiri ọjà. Àìsà sọ wípé ọwọ́ ìpọ́nlá aráyé ń bá ní ńlá.
0: Ọwọ́ ìpọ́nlá aráyé ń bá ní ńlá.
1: Tó bá ń dára fún ọmọ gbàgbé ẹbí rẹ, mọ́gbàgbé àwọn ọmọ rẹ o. Nítorí ọjọ́ tó bá dá pẹ́ú, o ò lè rẹ́nì kankan ẹbí rẹ ní òkú. Lórúkọ Jésù ò ní sọ̀rọ̀ dáràn. Àwọn àtẹ́nu kò ní rọ̀ fáyé o. Ẹ̀yin kì í yẹ sára yóò bàlẹ́ o. Ọmọ rẹ ò ní rí ẹ̀gbẹ́ oníyọ̀rọ̀. Màríà ká ò ní kẹ́bọ̀ sí lórí àwọn ọmọ tiẹ̀ o. Ẹ̀jẹ̀ láìrọ̀ ayé mú Jésù. Ayé ò ní rí ọmọ rẹ mú o. Ẹ̀jẹ̀ bí òbọ̀kú ò sí ọmọ rẹ ò ní sọnù. Wọ́n ní kí Jésù rọjọ́ bàbá ọ̀dá wọn lọ́mọ rẹ ò ní rọjọ́ o. Ọmọ rẹ ò ní dí àdìmẹ́rù. Ojú Màríà rí tọ́jú rẹ ò ní rí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ o màmá lórí ọmọ. Sì máa wọ ọmọ rẹ máa jáwé borí. Lọ́jọ́ mú Jésù Pétérù fẹ́ Jésù kò ní kùwọ́ nìkan o. Gbogbo ọmọ ẹ̀yìn lọ sọ́la ní kò ní kùwọ́ nìkan. Ojú Jésù rí tọ́ ní gángan tọ́jú ọmọ rẹ ò ní rí ìríkúri o. O ní kan ọmọ rẹ má gé o. Ayé ò ní kan ọmọ rẹ má jà. O ní ṣe sí ọ̀sán ọmọ rẹ. O ní dí ọmọ rẹ ní adé ẹ̀gún. O ní forúkọ ọmọ rẹ wẹ́lọ̀ kiri. Alájùmọ̀ kà bíbélì kò ní ọmọ rẹ lẹ́mọ̀. Àfi kọ́lá bójú kò ní rí sí ọmọ rẹ o. Wọ́n faṣọ Jésù ya yóò ní faṣọ rẹ yà. Tí ẹgbẹ́ bá rẹ gbé tí ẹgbẹ́ bá rẹ gbé wọ́n ní dájọ́ ẹkú fún ọ. Ọmọ adárí irun kò ní ọmọ rẹ lẹ́mọ̀. Ọ̀rọ̀ ọlọ́ra kò ní di ti yín o. Alágbálúgbó omi kò ní gbé ọ lọ o. Àkókò akọ lórí ọmọ rẹ. Ọmọ rẹ ò ní rámáyé. Wá ṣe rere láyé tọmọtọmọ. Gbogbo ẹyí tẹ ní làkọjá lórí ọmọ yóò padà já sọpẹ o. Àkọ́bí ni Jésù, àkọ́bí wọn ní rí ọmú o. Olóore gbọ̀rọ̀ mi dẹlẹ́rù yóò ran ọmọ rẹ lọ́wọ́. Olóore tí kì í wá ṣiṣẹ́ ẹni yóò ran ìdílé yín lọ́wọ́ o. Olóore tí kì í wọ ìwà ọmọ yóò ran ọmọ rẹ lọ́wọ́. Láti inú ọ̀gbun apá ọmọ rẹ sọ́kè. Ayé ọmọ rẹ kúrò nínú ìgbẹ́kun bàbá rẹ̀. Ọmọ rẹ̀ máa múnú rẹ̀ dùn. Wọ́n jẹ́ wọn mọ́ màmá. Orí rẹ tó na gànàgà tọ́wọ́ tó máa múlé ọ lọ́wọ́. Eré tó sá tó dàbí pé agbára ti pin ọmọ tiẹ̀ lẹ́yìn. Òkè tó ń kù tó dàbí pé òun jábọ́ ọmọ ẹ̀gùn amú ọdẹ bẹ̀. Ilé ọlá yóò ní di aró. Ọmọ rẹ ò ní mọ mi kọ́rọ̀ lóṣù yìí. Wà á jẹ́rẹ̀ gbìyànjú rẹ lórí ọmọ lọ́sẹ̀ yìí. Wà á lẹ́ni níwájú. Wà á rọ́lọ́ rẹ lẹ́yìn ẹ̀. Ẹ kú àsùn ìdá òní kan lọ́sẹ̀ yìí o. Ọmọ rẹ di ẹniyàn láàrin èrò. Ìdábìdì òdi ẹnì

0: West Radio 89.3 FM con Gagoma.
1: Oh, bless you, Lord.
2: Wo, emi ni Oluwa Olorun gbogbo rara. Ohun ko awa ti o soro fun mi bi eto akoko ibapade anologori afefe yi lati le se iranse Christ World Overcomer Ministry. Iranse Olorun Emmanuel ti wa ni kale lati fi onje mi bo wa ki Oluwa ko buku fun yin.
3: Eni to ni igba ti asiko yi agbe oga afi opa ati yin fun oruko re. Ayin ologo nitori iranlowo yin lori wa nitori pipese nitori aseyori a ma fi yin fun o a ma fogo fun o ogo ma ni fun oruko yin ni oke orun hallelujah gbogbo okan to n lori ofe lati ma gbo mi ni wakati yi e ja jo darapo lati ja jo gbe baba iga nipa ta ba n ki hallelujah meje ogo feledumare meje 1 2 go hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah baba to n dari aye tayi o le dari re on la yin sa gbohun e soke nipa ta ba n ki ogo feledumare meje 1 2 go ogo feledumare ogo feledumare ogo feledumare ogo feledumare ogo feledumare ogo feledumare ogo feledumare nibi kibi to ba wa sa bere si ni so pe o se oluwa lori aye mi so wi pe o se oluwa fun abo re fun ipamo re e pa emi ati ile mi mo e nsabo lori wa lati bere odun yi titi di eni ojo kesan ninu osu kesan yi e o je ki bi o sele si mi mu yo mo ma gbe oga ogo ma ni fun oruko re ni oke orun hallelujah bere fun idarije ese sa wi pe oluwa dari ese mi ji mi loni lona kona ti mo ti le gbaje bi niwaju re oluwa nitori ipo oro re lori igi agbelebu soro wi pe niwaju awon afini sun mi yi dari ji mi ko si pa ese mi re se o soro sa laarin awon olufisun to yi oka ninu gbogan won to ti bara re ta tin fi osu lati ma pon oloju loni eni to fe mi re nile ni kafari o wo ibe wa o da o lare in the mighty name of Jesus Christ Jesus oluwa wa amen baba mama to gbo mi ni wakati sare gbadura imi itara pelu mi wi pe oluwa o fawo lo be lara mi ti o je keni tinu mi o dagba lati gbare soro pelu itara o e ti jade laye mi se o le soro yen ofa ti o je keni tinu mi dagba lati gbare ofa to meni tinu mi koyin sire ofa ti o je keni tinu mi mo ba se gbare se o le soro wi pe oluwa ti jade laye mi lara mi ti jade laye mi ti jade ti jade soro wi pe e ti jade oluwa ti jade so wi pe e ti jade oluwa ti jade so radu ayegba inu osu kesan ta wa yi osu kore ni nitooto sugbon mo fe ko mo nkankan pe osu kesan yi ko osu kesan akoko ti wa akoko ri loju aye re opo iru osu bayi lo ti ri lai mo yodun seyin tawon eniyan ma n kore ti o ke rire igba kilofa nitori ofa to n be lara re ofa yi kojo dagba debi ti o fi lohun fe gba ire iwo dere lohun koju ori re yi to n ri popo te ejo jegbe ti seun to o ti se won ti debi to o ti de won ti lo bi ire ti wo ti le lo o je soro sa ko si n to fa to o fi lori ofe lati se awon nkan wonyi ju wipe ofa kan ti be ni tinu re kojo dagba lati gba ire debi ti o fi se rere debi ti ri o fi di mimo lara re sugbon to ba le gbadura yi sa to fe ku ni ipa awon to n ka ojo sugbon ti won dagba lemi kan le se rere fi itara soro lohun lara wipe ofa wo lo gba mi ti o je keni tinu mi o dagba lati dare wipe owo oluwa o ti ofa yi jade laye mi ti jade ti jade ofa yi ti jade ni aye mi ti jade ti jade ku lara mi so soro sa kepe baba yi dada wipe oluwa bi osu yi tun se nlo ma sa iyan dohun rere tutun fun emi atebi mi nibe ma sa iyan de fun wa bi osu yi se nlo so wipe iwo ati ebi re koluwa ma sa igbohun titun rere leyin lowo nibe ti o le so egbe ile mi lowo egbe ile owo mi bi osu yi tun se nlo ohun titun rere ninu re emi ati ebi mi egbe ile wa lowo egbe ile wa lowo egbe ile wa lowo ko bodo pari o lai rire gba nbe ohun rere tutun losu yi egbe ile mi lowo egbe ile mi lowo soro wipe oluwa gbe ile mi lowo
4: sare gba kan to ku isa nitori awon eniyan ma tin kore orere lori sirisi iwo na si ye lati kore wi pe oluwa fi fun mi ani agbara to ma mu ni dagba lemi lati rire ara lo bi mo se nlo ninu osu yi oluwa fi fun mi e fi fun mi oluwa eyan dai fun mi ani agbara to ma mu ni dagba lati rire gba ni ibi kibi teniyan ba de loni yi e fi fun mi oluwa e fi fun mi agbara lati gba ire e fi fun mi lati lo ire e fi fun mi lati ma je kiri o bo lowo mi e fi fun mi mi o mo boyo ori adura ye gbasa mo se didi esa yi e bo se nlo ninu ose yi on ko ta le toju si o lara ta pe ni ofa ti o fa ye gba irin tinu re lati gba ire ibi kibi ti ofa na wo lo owo oluwa wa ri ni wakati yi o ti jade lara e in the mighty name of Jesus Christ sami mo lo ti jade o ti jade bo se ti jade ire te olowo ju ba won le be se le ma kore losu yi lo ko ma kore ohun rere mo ni ko lo ko won be lo ma ri o ohun kan tun ye pada jesu oluwa wa amen
5: moniki ti fasiko yi so fun gbogbo okan to nlori ofe lati ma gbo mi ni wakati yi wi pe ipade adura alagbara ta tin kan rere lojo melo seyin eyi ta apakole re ni ranti mi olorun fun rere Nehemiah 13:31 eyi ti o bere lagu mesan laaro yi di ago mesan ale o ma ni agbara gan sa opo awon oranse olorun lo ba pade sa iwo kan sa gbiyanju lati mu gbagbo re dani to ba tin bo ko de ri po tete de ko le ri bi duro si leyi ti mo gbagbo wi pe Olorun to se ti odun to lo to ma won eniyan leri yo se ju be lo lodun yi ohun kohun to le ma doju ko ti pa eniyan o le ka ma gbebo ni waju re nibi kibi to ba tin bo kan sa gbiyanju lati pe sori number yi fun itoni sona 070-666-73-107 070-666-73-107 Olorun igbani si wa sibe o nduro de o ninu ijo the redemption power to talk Christ wa kepe yo si ya o lenu
4: o su ikore la wa isa fun awon to ba gba be but bossa lati le mu okore gege bo Olorun se seto re fun o onilo lati ko beniyan se nwu wa didara ni ibi kibi to ba ti bara re kilo fa ti mo fa bi soro yi opo lo ti so jade lenu re pe adura gbigba ti so ohun ohun ti gbadua ko si nkan to ti be jade ohun ti seseoru ko si nkan to ti be jade ta ba ti en soro nipa adura ko ma sibi to won o ti wo tan nitori adura gbigba yi sugbon won o ri nkan kan mu bo be eyi to tumo si wi pe eni to nsoro yi adura gbigba ti su nitori nkan o ri bo se fa ko ri sugbon temi ba le bere nje o mo wi pe awon nkan kan wa teniyan bodo ma se lati fi ran adura eniyan lowo awon ta le pe ni prayer booster eni to ba mo ru awon nkan won yi lati se yóò rí ìdáhùn kíákíá yàtọ̀ sáwọn tó kù tó bá lórí ọ̀fẹ́ láti fi ìgbé ayé rẹ̀ sínú ìgbé ayé dídára ìgbé ayé ìwà bí ọlọ́run èyí ò lè jẹ́ ìrànlọ́wọ́ fún un nígbàkúgbà tí ìdáhùn àdúrà rẹ̀ bá fẹ́ dé kó má bàa nídènà. A rí pé nínú ìrìn àjò Joseph ní ilẹ̀ Íjíbítì ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ lórí níbẹ̀ nítorí ibi tó wà ó jẹ́ ilé àjòjì ìkórira àti ẹ̀lẹ́ ìkátán ṣùgbọ́n nǹkan kan ran Joseph lọ́wọ́ láti borí gbogbo àwọn ìlàkọjá rẹ̀ kí ni nǹkan ọ̀hún ìwà dídára. Sá tó bá máa gbàgbọ́ pẹ̀lú mi ìwà rere Joseph ó jẹ́ ó lè dúró níwájú ọba lágbára tí ò sí ọba tó lágbára tó nígbà náà bó tilẹ̀ jẹ́ wípé ẹni tá a lò fún Joseph láti débẹ̀ kò tètè rántí rẹ̀ ṣùgbọ́n nígbà tá sì kò tó lọ́dọ̀ Ọlọ́run tá a fẹ́ rántí ẹ̀ ìwà rẹ̀ yìí jẹ́ nǹkan lára àwọn tá a fi rántí rẹ̀ o tó bá jẹ́ pé Joseph ò níwà rere tí arákùnrin agbọ́ ti yẹn bá rántí ẹ̀ kò ní rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ fọ́ba débi tí ó fi dúró wájú ọba ṣùgbọ́n torí ìwà rere tó ti fi hàn fún agbọ́ tí kò jọ rò lẹ́ẹ̀mejì ọkùnrin yìí yẹ lẹ́ni tá a lè fi hàn fún ọba ọ̀pọ̀ ọba là ń gbàdúrà lónìí pé a fẹ́ ga ó dáa láti ga a fẹ́ kórè òpin ọdún ayẹ fún un láti kó bò má gbàgbé o wípé ìgbàkúgbà táwọn nǹkan yìí bá máa ṣẹlẹ̀ Ọlọ́run ò kì í sọ̀kalẹ̀ látòkè láti ṣe àwọn ènìyàn náà ni ó lò ṣùgbọ́n gbọ́ ǹjẹ́ àwọn ènìyàn tọ́lọ́run fẹ́ lò fún wọn bó ṣe lò wọn fún Joseph láti mú Joseph débi tó yẹ kó dé ìjà ń rí ìwà rere lọ́wọ́ rẹ débi tó ń fi rẹkọmẹ́ǹdì ẹfẹ́ni tí ó ràn lọ́wọ́ olóò ti gbàdúrà gbàwẹ̀ ṣeṣóru ó rí ìdásí Ọlọ́run are you not the one tí sátani ń lò láti máa fi block ibi tó yẹ ká ti ràn ọ́ lọ́wọ́ bóyáwó o mọ̀ jẹ́ sọ fún ọ àwọ̀ ẹ̀kọ́ ni Joseph gbà o tó fi yẹlẹ́ni tó ń dúró níwájú Pharaoh àwọ̀ ẹ̀kọ́ ló gbà tí ọba fi gbé pò àṣẹ lé lọ́wọ́ àwọ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n ó ṣe nǹkan kan Joseph fàyè gba ìbẹ̀rù Ọlọ́run nínú ọkàn rẹ̀ láti má ba àjẹ́ kó ṣìṣe nínú ìrìn àjò rẹ̀ débi ògo ọ̀pọ̀ ti ṣẹ̀ṣẹ̀ gbé ọ̀pọ̀ ti ṣìwàwù nínú ìrìn àjò ògo wọn kò jẹ́ kale fi won fa won to le ran won lowo awon eniyan kori opin odun bayi ko so na abayo fun won lati le ko ti won sa ma ro lokan re mo pe olorun o lagbara lati se nto o fe o sugbon nje iwo ko ni satani nlo lati ma di idan wa adura re lowo nibi to ye ko gore o ti bujade loni opolopo lati dena iserere won nitori pe awa iwa rere lowo won a o ri se mo le so tele saye re ni wakati ohun ti o ta lo fi ko oni gbekun lati ma ba debi to ye ko de ta fi da oduro ta fi ko oni gbekun to le fi gba ere to le fi kore orere to ma ye stand still without achieve any good thing if you can say a lord amen mo pa ni ase loni atu osile a de gbadan lowo e atu osile lowo e o gba ominira in the mighty name of Jesus Christ ile ri le sesa to ba ti mu binu Genesis 39 verse 7 to 9 jesareka oni pe o si se leyin kan won yi ni aye oluwa re gbojule josephu o si wi pe ba mi se 8 sugbon nko o si wi fun aye oluwa re pe kiyesi oluwa mi ko mo ohun ti o wa lowo mi ni ile o si ti fi ohun gbogbo ti o ni le mi lowo 9 ko si eni ti o poju mi lo ninu ile yi naa ni ko si pon kan mo kuro lowo mi bi ko se iwo nitori pe aya re ni iwo se nje emi o ati se wu iwa buburu nla yi ki emi si dese si olorun sa faye gba iberu olorun lokan re ninu nkun to ba je pe ni to to lo fe ko olorun o de lohun edun okan re gba ori e musa ko si bere si ni so tele yi pelu mi wi pe oluwa fi aye gba mi lati ko ibukun ti o ma riyan diyan wa ki o pe odun ti mo tese bo yi to pari egbele mi lowo e fi fun mi egbele mi lowo e fi fun mi se wa ti so le kan yi wi pe iwo ori mi o ma bodo ko eleda mi oni lati gba ise rere ti oni se imo fa iyan diyan loju awon to yi mi ka ani eyi ti o mu gbo mi si omi o to be sile loju awon ota mi ori mi kodun yi to pari o ya gba se ori oro so bo se nlo ninu ìrìn àjò òpin ọdún yìí tọpọ gbà sásìkò ìkórè ohun gbogbo tó máa múnú rẹ dùn tẹnìyàn má fi ń yan gàn pé ntọ́lọ́run ṣe rèé lórúkọ jésù agbẹlẹ ọlọ́wọ́ oṣù kẹsànán la wà yìí tá a bá rí ibi tá ti kọ sẹ́yìn nínú àwọn oṣù tó ti lọ kóṣù tó wà yìí tó parí àṣẹ ni mo pa wàá dẹni ìtọ́wọ́ gbà bẹ́ẹ̀ bóyá ibi iṣẹ́ kan láti kọ́ bóyá ilé ọkọ rẹ láti kọ́wọ́ bóyá láàrin àwọn ọ̀rẹ́ rẹ láti kọ́ níbi gbogbo tó dára tá a ti kọ́ lọ́pọ̀ oṣù sẹ́yìn kóṣù tá a wà yìí tó parí lórúkọ jésù ó máa dẹni ìtẹ́wọ́gbà ó dẹ̀ sàmí ojú àìkàsí la fi ń wò wọ́ bó o sọ̀rọ̀ wá níta ló ń sọ̀rọ̀ ńbẹ̀ ohun tiẹ̀ náà tiẹ̀ kì í fẹ́ gbọ́nbi tó o bá wà àmì ni kó o ṣe o ire tó máa ń tẹni lọ́wọ́ tí wọ́n táwọn fẹ́ gbóhùn rẹ tí wọ́n á fi dẹni táwọn máa sọ wípé ẹ máa bá wa dá sí tó wà nílẹ̀ yìí lórúkọ jésù agbèlé ọlọ́wọ́ àní ẹ ní ìkọ̀sílẹ̀ rẹ ó dẹni ìtẹ́wọ́gbà àmì ẹ̀gàn lára rẹ èmi sọ sí ayé rẹ pẹ̀lú àṣẹ májẹ̀mú lórúkọ jésù kristi násárẹ́tì ó yí padà ó di ògo fún ọ bó ṣe ń di ògo bọ́ sínú ògo tó bá lè ṣàmí ìpinnu tí ọ̀tá ní sí ọ láti já ọ sí o lórúkọ jésù kò ní ṣe mọ́ lára ẹni fẹ́ já ọ sí o atú sí o ẹni fẹ́ pa ọ lẹ́kún apálẹ́kún ẹni ní ẹfí ilẹ̀ máa ń nílára anílára nípori ọ̀fẹ́ kristi a fi ìbùkún ìyanu wá orí kóṣù yìí tó parí kọ́dún yìí tó lọ sópin ìbùkún ìyanu mo ní ìbùkún ìyanu a fi wá orí kọrin pẹ̀lú mi wípé olúwa bí mo ṣe ń lọ nínú oṣù yìí ó olúwa ò bí mo ṣe ń lọ nínú oṣù yìí mo lè rí ayọ̀ ṣe fún mi kíákíá mo lè rí ayọ̀ ṣe fún mi ó kíákíá ṣé o mọ rí yẹn sáré kọ́ lẹ́ẹ̀kan ìsìn pẹ̀lú mi wípé olúwa bí mo ṣe ń lọ nínú oṣù yìí

0: Pérépéré. Tó bá lé sí àmì, ó ti rí bẹ́ẹ̀, kò tún yí padà. Àmì ẹ̀jẹ̀ tó sọ bí ọ̀rá. Jésù Olúwawa, àmì. Gbàgbọ́ wípé ohun gbogbo tó ti bèrè nínú àdúrà, àánú lè ṣe. Títí ìgbàmí ìta tó pàdé, Olúwa yóò bùkún fún ọ.
1: Ètò àkókò ìbápàdánù ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí láti lè ṣe ìránṣẹ́ Christ World Overcomer Ministry. Ìránṣẹ́ Ọlọ́run Emmanuel ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ àdúrà àti ìgbaninímọ̀ràn, cancel ẹ pé ẹ̀rọ

A jẹ́ pé ká tún máa kíra wa pé a kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì ń fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Life Avenue, Olúyọlé Estate ńlẹ̀ Ìbàdàn. A ti dé láàárọ̀ tòní o. Gẹ́gẹ́ bí ìṣe wa, aláṣẹ̀ń kí tonílé tàlejò, kí tọmọdé tàgbà, lọ́kùnrin lóbìnrin, à ń kí gbogbo wa nítòsí àti lọ́nà jíjì. Wípé a kú ojúmọ́, àti kú ojúmọ́ mọ́, a kú àmójúbọ̀ ọjọ́ ológo míì bí ìyé yìí. Ọjọ́ kẹsàn-án, oṣù kẹsàn-án 9/9/2026. Ẹ̀yin wo lọmọ Sẹ̀pẹ́mbà? Most of the time, tó jẹ́ pé ní báyìí yín, ẹ̀yin ẹ̀gbọ́dọ̀mọ́ fàpátí, ẹ̀gẹ́ fàpátí lónìí. Kẹ́sẹ̀ kí ni ò kẹ́ palẹ̀ láró lọ bí ilẹ̀ bí ẹni, kẹ́ everybody be happy, get. A kí wa kú ojúmọ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Ojúmọ́ aláyọ̀ tó ti jẹ́ yìí náà ni ó jẹ́ kanlẹ̀. Ibi ó kéré ó pọ̀, kò ní yálé yọ̀dẹ̀ ya àyíká àti agbègbè wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Mú kí yín lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí. Lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sàtàwà yìí o. Sam Adélérè lọ́lọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tòní, òun lájọ dánámọ́rí, táàfì ṣiṣẹ́ ọpọlọ. Lórí ètò yìí ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́, a tún ti dé kẹ̀búyẹ̀rì. Orí tí a yàtọ̀ sí ti wọ́n àgbèdé o. Agbede lónìí Gremon Jege lórí Gremon Jogẹ́. Àti gbede, ẹ̀yin ni ẹ wá nǹkan fìdílé àbí ẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ mọ̀ eré lulẹ̀ lónìí kọ̀ǹgbẹ́. A mọ̀ eré lulẹ̀ bí àpò ẹ̀wà, a sì mọ̀ eré lulẹ̀ bí àpò ìyèrè láàárọ̀ tòní. Ẹ̀yàn máa fetí kọ́ lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi èlò kan tèmi jẹ́ o, ló kọ àwọn tájọ ṣe tí ó fi dòdò bẹ́ẹ̀ bó fi kan sí, mú kí n pè ẹ̀kọ́ ojúmọ̀ ẹ̀ka rẹ̀. Èmi ni ọmọ bàbá olómi yìí. Mo ti kóròyìn wá láàárọ̀ yìí, The Punch wà ń bí Nigerian Tribune, ìwé ìròyìn Vangard, Daily Post. Daily ti Post ti bí o, kálukú, lájọ láǹfààní àti wà ń bí. Àyẹ pé àròjọ Mùsùlókùn, bẹ́ẹ̀ náà la rárá dájú, no time to check time. Kò sí àsìkò, àsìkò tó wà ń bí kò tó nǹkan, abẹ́ẹ̀ get. Ẹjẹ́ lọ látinú àwọn ìwé ìròyìn ká máa mú wọn. Látinú ìwé ìròyìn The Punch láàárọ̀ tòní, wọ́n ní ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà CBN nìyẹn, wọ́n fẹ́ tighten. Wọ́n sọ ẹ̀yìn ilé ìfowópamọ́ bówó ti ń jáde ti ń ṣe. Ẹ kíyèsí dáadáa kẹ́ ẹ fi mú fílẹ̀, kẹ́ wo bí kálukú àwọn owó yẹn ṣe ń rìn. Nítorí kíni, torí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń gbé owó lọ fáwọn agbésùmọ̀mí. Sókè, wọ́n ní CBN ní wà máa mọ́nítọ̀ àwọn owó ọ̀hún àti àwọn ilé ìfowópamọ́ tí wọ́n ti lọ ń gba owó. Wọ́n fẹ́ gba láti bí ọdún mìíràn mẹ́wàá tó ti ń lo báǹkì. Gba 1 million rí, ọwọ́ dé lónìí. Olóò fẹ́ gba 20 million, ọ fẹ́ gba 50 million. Láti ìjọ́ tó ti ń lo àkáǹtì yìí,

da da da da. Ekies, I want katera, I want dokita ati keta jari, I want manufacturers na bere si kero rapwe hey. Eda kun egba wa o dadi a o se mo nwa ka a o se mo owa lori ton ko won tin kerora kilo wa sele e lo si oju ewe a kokan ni logbon iwe iroyin the punch Nigerian Tribune yes how are you fine kilo wa nle iroyin gbe jade won ni oil prices o tun se kini o se bi eni ganu soki tare ganu si iroyin ni mo ganu si news ni mo ganu si mi o le jubu oil price ganu soki bi US ati Iran won tu ehe olomo sanu oluwa bogun esu wi gbogbo majemu ogun ah lori eyin meje oluwa ba wi lori Strait of Hormuz ina ni Eba wa nkan se si. Awon reps won flag off ati probe 432 billion naira oil revenue debt ta lo je gbese. Who holds the debt? Ta lo je gbese. Gbese bi ti bawo. Osun APC won ti seek withdrawal fun petition against Adeleke. Ojo we kejile logun oniroyin e wa laaro toni. Obi Benue at the government. Lori convoy blockade. Oro ti sele. Won ni awon aya talks. Ni a dami lo, na dami lo na o. Awon ni a jen lo o. Won fe lo si IDPs. Ni ye wata. Obi lo soro. Government ti wa patronize the togi. Block we. Se ori isi. Se joba ni ibi jen ti da lo na ni. Se ori governor mbe ni. Sori kini kan ben o sa ben si ni ta ko to bere si ra won sugbon to adun pe ADC condemn obstruction only it is barbaric kini je be ah oluwa o won ni ile se olopa wa so won ni awon mo wo pe obi nbo pe amo won ni e ma wori a se wadi lori oro na e gbo e je ka wadi ore kini win ka se iwadi ka se fi idi otito mule ka le mo eni ti o jebi abi eni to jare lori oro to wa nle Nigeria won ni atin high up to $50 billion ninu awon kan eto agbara ti won seto dokowo le lori laarin odun marun here we go ijoba apapo sawon alase ile eko iyen VCs won ni diversify eto ibi e ti ma rowo e diversify o e wa woro confusion da o e lo ogbon nu o bo se bread le ma se mo se table water bi pure water ta yin o fi ma rowo te ma gba won bukata kankan e se o mo se plastic le ma se be yin o tun se robot ni e se e sa wo na abayo e wa woro confusion da e ma rogbo kule it's all right. Àwọn bandit ture o, wọ́n ni ẹgba ẹ̀mí èèyàn márùn-ún, wọ́n sì jí èèyàn 27 ní Kaduna communities. Ó máa ṣe o. Láwọn communities. Ó máa ṣe o. Ojú ìwé kẹrìndínlógún, oníròyìn ẹ wà láàárọ̀ ọ̀tún ní. Fáyẹmí ti sọ̀rọ̀. Kí ni Fáyẹmí sọ? Wọ́n ní ṣe Fáyẹmí pé méjì ni. Ẹ̀yin yẹn sá lọ wo. Ojú ewé kẹwàá ìwé ìròyìn Nigerian Tribune eléyìí tó jáde láàárọ̀ ọ̀tún ní kẹ́lì mọ Fáyẹmí eléyìí tí mò ń sọ. Fáyẹmí pé orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ mú ìgbáyégbádùn àwọn ọmọ ìlú rẹ̀ lọ́kùnkúndùn tí a bá fẹ́ ṣe economic reforms. Wisdom pé tá a bá fẹ́ ẹ wà máa wò pé Fáyẹmí èwo àbí Fáyẹmí kan náà kọ̀. Àbí dì se ń Fáyẹmí kọ́ ẹ̀sà lọ sójú ewé kẹwàá ẹ lọ wò. Ìròyìn ẹ̀sùn kẹrẹfà kẹrẹ ọkọ̀ lójú ọ̀nà Lagos Ibadan Expressway. Wọ́n ní ó tún lé kéńkà bí ìjọba àpapọ̀ bọ́ ṣe bẹ̀rẹ̀ àtúnṣe lójú lórí afárá kárà ẹ̀yìn tí ẹ mọ Èkó dáadáa ẹ ti mọ ibi tí à ń sọ. Sọ́tẹ́ bá fẹ́ lọ sọ́nà Èkó
Edira. Edira, oh, everybody, Edira. Edira, everybody, Edira. Edira.

da. Everybody. Ìwé ìròyìn Daily Post ní ẹjẹ́ ń lọ, Vanguard náà sì wà ń bí. Mínísítà ti sọ̀rọ̀, Mínísítà wo ló sọ̀rọ̀, Mínísítà Idris. Ó ní Ààrẹ Tinubu máa ń tẹ́tí gbọ́ àwọn ọmọ Nàìjíríà kan tó gbé ìgbésẹ̀. Wọ́n ní Tinubu always lis ten to Nigerians before taking decisions. Ẹ gbọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Wọ́n ní ìtẹ́tígbọ́ yín tí ẹ sọ sí etí ààrẹ ń làárẹ̀ ṣe yú sí. Ẹ dẹ̀ máa bú ààrẹ máa dá rẹ lẹ́bi. Ẹ máa bú ààrẹ máa dá rẹ lẹ́bi pé ẹ igbá òkùnkù bàbá Sásun kìnnìkan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́. Wọ́n ní wọ́n ń gbọ́ yín tẹ́ ń sọ. Ẹ̀yin kan lọ ń sọ wípé kí ààrẹ kan ṣe gbá kí wọ́n ṣàwo. You see? Ààrẹ wá ṣe tẹ́ ẹ sọ tán. Ẹ wá ń complain. Ṣe lórí ẹ̀yàn ọmọ Nàìjíríà. Ẹ̀yin èèyàn, wọ́n èèyàn lè ṣe nǹkan fún yín kó tẹ̀yìn lọ́rùn. Ààrẹ ṣe tẹ́ ẹ fẹ́. Did your wish? Ẹ wá ń complain. Mínísítà Idris ṣáà ló sọ̀rọ̀. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ Daily Post ló kọ́ sọ́dírò yín. Èmi ọmọ ọlọ́mọ. Èmi ọmọ ọlọ́mọ. Ẹ lọ sí inú ìwé ìròyìn Daily Post ẹ ti lọ. Peter Obi, nígbà tí wọ́n jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ bá ní má wọ ilé kan máa sì wọlé mí lọ. Bẹ́ẹ̀ bá ní má wà síbí máa sì gbá bò mí lọ. Ibi jẹ́ ti fẹ́ mi pọ̀. They love me everywhere. Wọ́n ń fẹ́ mi láwọn bìkọ̀ọ̀kan àtàwọn bìkọ̀ọ̀kan. Peter Obi lọ bá gba plateau lọ. Nígbà táwọn ará Benue ní kò sáàyè. Wọ́n ní kò sáàyè ń Benue. Wọ́n láyè wá ní plateau. Odogo fọ́lẹ̀ rẹ̀ ìyanu lorúkọ rẹ̀. Bí wọ́n ṣe jẹ́ kọ́ wọlé ní Benue, wọ́n láyè wà ní plateau. Wọ́n sì jẹ́ wọlé ní plateau. Plateau gbàlejò. Wọ́n sì lọ sáwọn IDPs níbẹ̀. Ẹjẹ́ ìṣẹ́nu dédé síbí kí n sẹ́mi mu. Tí n bá ti padà dé, á láǹfààní àti ti ọwọ́ wájú. Ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ́wà yìí. Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Mo ń bọ̀ ná ọmọ Nàìjíríà, ẹ̀yin kọ́ yìí, ẹ kú kalẹ̀.

Ẹ kàn sàn, àsìkò ọ̀wọ̀ ṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé lamọ́ fún yín láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀gbẹ́ 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyèdè lóníròyìn, ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣe àgbékalẹ̀ ojúnà fún orílẹ̀-èdè Nàìjíríà láti ní ojú òpó kan tí wọ́n lè máa lò fún ojú òpó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Ẹgbẹ́ òṣèlú NDC sẹ́ pé àwọn taari àwọn owó tí wọ́n ti yà sọ́tọ̀ fún àti ṣe àwọn tó ní ṣe pẹ̀lú ìpolongo. Orílẹ̀-èdè Iran ti ń tilẹ̀ Amẹ́ríkà, ó ní wọ́n pé ìjàkú akátá láàrin wọ́n ṣe ń tẹ ọwọ́ iwájú látàrí orí omi ti Hormuz. Ohun ìjà tilẹ̀ Russia fi ránṣẹ́ ló kọlu iléeṣẹ́ amóhùnmáwòrán ilẹ̀ Kyiv tó sì gbẹ̀mí àwọn èèyàn márùn-ún lásìkò ìgbóhùnsáfẹ́fẹ́. Nínú ìròyìn, eré ìdárayá Messi na pé ó gbà láti ra ikọ̀ agbábọ́ọ̀lù kan nílẹ̀ Spain. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti pàṣẹ fún àwọn ìkànnì gbogbo tó rọ̀ kan àti àwọn àjọ láti ṣe àgbékalẹ̀ ojúnà kan ṣoṣo, eléyìí tí wọ́n mọ̀ lò lórílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìkójáde ojú òpó 112 gẹ́gẹ́ bí ojú òpó ìpè fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Èyí ni a fi síta nínú àtẹ̀jáde kan lánàá látọwọ́ ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ ní ọ́fíìsì igbákejì ààrẹ ilẹ̀ yìí, Stanley Nkocha. Wọ́n pe àjọ náà kè ní a pé wọ́n bọwọ́ lu ojú òpó 112 gẹ́gẹ́ bí ojúnà kan ṣoṣo, eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà ó máa lò fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì, eléyìí tí ó sì dípò gbogbo àwọn ìgbésẹ̀ àti àwọn ìlànà tí wọ́n ti ń lò tẹ́lẹ̀, èyí tó sì máa ní àwọn àkùdé kọ̀ọ̀kan pẹ̀lú ìfarajìn àti àmójúsùn, eléyìí tí ó wà láti ṣe ìrẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ tí kò tó àti eléyìí tí ò yẹ, eléyìí tí a pé ó ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ láti yanjú àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lásìkò iná, ìjàm̀bá àbí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìlera.

Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni a pe wọ́n ṣetán láti tẹ̀wọ́ wájú nípa ṣíṣe àgbékalẹ̀ àwọn ìgbésẹ̀ àti àkọọ́lẹ̀ ètò ẹ̀kọ́ fáwọn agùnbánirọ̀ láti wábi dẹ́kun ètò tó ní ṣe pẹ̀lú mímọ̀ kànmọ́ gbé àwọn ìwé ẹ̀rí jáde àti láti ṣe àsorò àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìjẹ́rìísí ìyanrantí àti ṣíṣe àgbékalẹ̀ àwọn ètò ìkọ́ni eléyìí tó jẹ́ ojúlówó eléyìí tí ó sì ṣe àgbékalẹ̀ fáwọn àǹfààní tó tọ́. Mínísítà fọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Dókítà Túnjẹ Aláùsá ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan lásìkò ìpàdé pẹ̀lú ọ̀gá àgbà fún àjọ NYSC Ọ̀gágun Lákúnlé Nọ́fíù eléyìí tí ó léwájú àwọn ikọ̀ iléeṣẹ́ àgùnbánirọ̀ lọ sí ọ́fíìsì náà nílùú Àbújá. Aláùsá ṣàlàyé pípé àwọn ètò eléyìí tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ lágbọn ojú òpó ayélujára òní ẹ pé wọ́n ṣe àfilọ́lẹ̀ rẹ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú ètò ìrètí ọ̀tún eléyìí tí wọ́n yà sọ́tọ̀ láti dí àwọn àlàfo tí ń bẹ ní agbọn ìṣàkóso ìjẹ́rìísí àkọọ́lẹ̀ ètò ẹ̀kọ́ eléyìí tí ó sì mú kó rọrùn fún ètò àwọn ìwé ẹ̀rí tó yanrantí tí ó máa wà láwọn agbègbè elétò ẹ̀kọ́ káàkiri orílẹ̀-èdè yìí.

Ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ni a ti sẹ́ ẹ̀sùn kan wípé gbogbo owó tí wọ́n yà sọ́tọ̀ àti àwọn owó tí wọ́n ti gbà látọwọ́ àwọn olùdíje ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ni a pé wọ́n ti yà sọ́nà bòmíì nígbà tí wọ́n ṣe àtẹnumọ́ rẹ̀ wípé gbogbo àwọn owó yìí eléyìí tí wọ́n kó jọ látọwọ́ ẹgbẹ́ náà ni a pé wọ́n ní a lọ rèé tari ẹ̀ sápò àsùn eléyìí tí àpò náà jẹ fún tí àwọn tí ó sì ń bẹ lágbọn ètò ìṣàkóso owó tí wọ́n sì ń ṣàmójútó rẹ̀ ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde tán síta lánàá látọ̀run ti ṣe akọ̀wé fún ẹgbẹ́ náà Osa director o ṣe akàwé ìròyìn náà àti àwọn ẹ̀sùn náà gẹ́gẹ́ bí àwọn ẹ̀sùn kan táwọn àwọn kan mọ̀ọ́mọ̀ gbé káàkiri láti fi da àwọn èèyàn lọ́kàn rú àti láti ṣì wọ́n lọ́kàn nígbà tó ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ àtiṣẹ́ ìròyìn náà ó ṣàlàyé pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ni kò sẹ́ látàrí ètò ìpolongo àti ọ̀rọ̀ ètò ìṣèlú eléyìí tó ti gba òde kan tó ń ti gbáradì fún bí àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn olùdíje bí wọ́n ṣe ń gbáradì fẹ́tọ̀ ìdìbò gbogbogbò ọdún 2027. Lágbọn ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Gambia Adama Barrow òun ló ti rọ àwọn ará ìlú láti fọwọ́ lẹ́rán kí wọ́n sì ṣe sùúrù látàrí ohun tó ní ṣe pẹ̀lú ìgékúrò iná mànàmáná nígbà tó ń ṣàlàyé pé orílẹ̀-èdè ọ̀hún nìkan kọ́ ló wà nínú àwọn orílẹ̀-èdè tó ń dojúkọ lásìgbò iná mànàmáná eléyìí tó ti ṣe àkóbá fún ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ọ̀rọ̀ rẹ̀ ló wáyé lẹ́yìn ìwọ́de kan tó wáyé lọ́jọ́ ajé ọjọ́ Monday ní ìkọ̀wá alẹ́ ní olúlu ilẹ̀ náà ti ṣe bànjú níbi tí wọ́n ní ọ̀pọ̀ àwọn agbègbè àti àyíká eléyìí tó yí olúlu ilẹ̀ náà ká òní apẹ́ ó wà nínú òkun bérémù tí àwọn ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè náà sì bẹ̀rẹ̀ sí ní kànmínú pé iná àìsí iná náà òun ló ti ń lọ bí wákàtí 48 lásìkò yìí ìṣẹ̀lẹ̀ náà eléyìí tí wọ́n wáyé lápá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ eléyìí ti ṣe orílẹ̀-èdè ọ̀hún òní ó ti mú kí ẹni tí ṣe ààrẹ ilẹ̀ náà kí ó ṣe àwọn ìgbésẹ̀ kan láti oṣù kẹfà eléyìí tó sì wá jẹ́ kí ìkànmínú dé bá ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè náà ti ń kànmínú látàrí bí ooru ó ṣe bẹ̀rẹ̀ sí ní mú kálukú àti bí ojú ọjọ́ ti ṣe rí eléyìí tí wọn ò sì rí ná láti fi ṣe ètò ìdẹ́rùn àwọn nǹkan wọ̀nyí lágbègbè wọn Orílẹ̀-èdè Iran ló ti ṣe ìkọlù tuntun sí ilẹ̀ Amẹ́ríkà níbi tí wọ́n ti fojú sun àwọn ìgbésẹ̀ àti ṣe àwọn ètò kan ní apá àárín gbùngbùn ìlà oòrùn nítorí àti gbẹ̀san fún ìkọlù tí Amẹ́ríkà ṣe sí àgbọn epo kan eléyìí tó jẹ́ ti ilẹ̀ Iran níbi tí wọ́n ti ń jìjà kó akátá lórí ọ̀rọ̀ lásìgbò ti ń bẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ọ̀pẹ́ àwọn ẹlẹ́ṣọ̀ọ́ fún ètò ààbò ní ilẹ̀ Tehran yìí eléyìí tí wọ́n ṣàlàyé nínú ọ̀rọ̀ jáde lónìí jẹ́ kó di mímọ̀ pé ìkọlù tí wọ́n ṣe sí ọkọ̀ kan eléyìí tó jẹ́ tilẹ̀ Amẹ́ríkà bíi ogun eléyìí tí wọ́n gbìyànjú láti gba orí omi Strait of Hormuz kọjá eléyìí tó jẹ́ ojúnà kan ṣoṣo tó so gbogbo epo àgbáyé papọ̀ pàápàá jùlọ orílẹ̀-èdè Iran tí wọ́n ti ń ṣe ìṣàkóso àwọn ìṣẹ̀lẹ̀ náà látìgbà tí wàhálà sì ti bẹ̀rẹ̀ òní lásìgbò láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì òní ọ̀pẹ́ ò ti ń fọ̀nà sójú ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran òní ẹjọ́ wọ làkájí láàrin àwọn méjèèjì láti bí nǹkan bí oṣù mẹ́fà láàrin bí wọ́n ti ṣe ń wọ ṣòkòtò ogun pọ̀ láàrin ara wọn pẹ̀lú bí orílẹ̀-èdè Iran ṣe ń tẹ̀sọ̀wájú pé kò sí bí àwọn ti ṣe fẹ́ ṣe rí agbègbè orí omi Strait of Hormuz yìí àti àwọn ilẹ̀ Washington òní àwọn ó ṣe máa ṣe àwọn ìgbẹ́ pẹ́rẹ́gi kaná látàrí ohun tó ní ṣe pẹ̀lú agbègbè náà àti nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé.

Ààrẹ Volodymyr Zelensky ló ti ṣàlàyé pé orílẹ̀-èdè Russia ní ìkọlù tí wọ́n ṣe ní nǹkan àná òde yìí ṣe òun ni pé ó lọ rè é balẹ̀ sí olú ilé-iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti Ukraine, eléyìí tí wọ́n pè wọ́n ní bẹ̀ nílẹ̀ Kyiv, eléyìí tó sì ṣe ikú pa èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, eléyìí tí wọ́n jẹ́ àwọn agbóhùnsáfẹ́fẹ́ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ọwọ́ wọn. Ní nǹkan àsìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, Zelensky ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ tó wáyé lánàá yìí lójú ọjọ́ òun ló jẹ́ ìṣiṣọ́ pé ìṣe kọlù kan eléyìí tó wá láti ilẹ̀ Russia, eléyìí tán pé ó sì ṣe bí ẹni burú jáì nígbà tí ó pé ọ̀pọ̀ àwọn àwòrán àti àwọn nǹkan tí wọ́n fi ránṣẹ́ náà òun ló ń ṣàlàyé nípa àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà kọlù tí gbogbo àwọn ilé tó gbẹ lágbègbè náà sì dáwó. Àwọn aláṣẹ ṣàlàyé pé èèyàn bíi márùn-ún ló kéré tán tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti jáde láyé lórùmọ́jú nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé sí ilẹ̀ Kyiv tí ìkọlù míì eléyìí tí wọ́n pín ọtún ṣe sí àwọn ọkọ̀ ojú irin táwọn arìnrìn-àjò tí sì ń bẹ ní apá gúúsù ilẹ̀ Ukraine tí wọ́n pín wọn ni wọ́n faraṣẹ̀ṣe tí ẹnìkan tó sì jẹ́ obìnrin nínú wọn tó gbẹ̀mí mí lásìkò náà. Orílẹ̀-èdè méjèèjì ni a pé wọn ti kọ́ fẹnukò tẹ́lẹ̀ láti dáwọ́ ìkọlù dúró lórí olúrilẹ̀ orílẹ̀-èdè méjèèjì fún ọjọ́ mẹ́ta gbáko nígbàtí ìtẹ̀síwájú ń wáyé láti ọwọ́ ẹni tí ṣe aṣojú ilẹ̀ ààrẹ ilẹ̀ America Donald Trump láti ṣàbẹ̀wò sí Moscow àti Kyiv ní nǹkan òpin ọ̀sẹ̀.

Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sótì gbọ́yìn láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀ 89.3 FM. Ní báyìí, ìròyìn eré ìdárayá. Inter Miami ní ti ṣe agbá ọwọ́ iwájú wọn Lionel Messi ló ti ní àdéhùn alágbára báyìí láti gba ìṣàkóso ikọ̀ Eldonis, eléyìí tó jẹ́ ikọ̀ tó ń bẹ ní ìpele kejì ìdíje ní ilẹ̀ Spain. Gẹ́gẹ́ bí wọ́n ṣe láǹfààní àti ṣe àpáta ìjọwọ́ lánàá òde yìí, wọ́n pe àdéhùn náà, òun ló sì wà ní ìbámu pẹ̀lú àti ṣe àfojúsùn àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ìlànà àńtẹ̀lé, eléyìí tí ó sì tún ní ṣe pẹ̀lú ìbuwọ́lù látọwọ́ ìgbìmọ̀ tó ń rí sí eré ìdárayá lórílẹ̀-èdè Spain. Elders yìí ni wọ́n pe wọ́n jẹ́ eléyìí tó jẹ́ ti ọmọ ilẹ̀ Colombia, eléyìí tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wò pé àwọn ẹgbẹ́ náà òun ni wọ́n sì ní àjọṣepọ̀ láwọn iṣẹ́ kọ̀ọ̀kan eléyìí tán ṣe nílẹ̀ Colombia àti orílẹ̀-èdè Switzerland. Wọ́n pe bí wọ́n bá lè tẹnu ọ̀rọ̀ náà bodò tán Edenes, òun ni wọ́n pe yóò láǹfààní àti di ikọ̀ kejì eléyìí tó jẹ́ ti ilẹ̀ Spain tí ó jẹ́ ti Lionel Messi.

Ako jopo iroyin agbaye fun ti osan toni koni ju bayi lo sugbon ki atumo le je ka boju awon koko to wa ninu iroyin na ninu iroyin on lati mo afoyin we pe ijoba apapo lede Nigeria ti pase fun awon eka ati ajo toro kan lati se agbe kale awon igbese ilana ti won yo samulo lati se akojade oju opo 112 gege bi oju na kan soso fun isele awon eto pajawere lorilede yi bakana la mo afoyin pe egbe oselo Nigerian Democratic Congress NDC ti so iroyin kan wi pe gbogbo awon owo tawon eyan ya soto ati owo ti won ri gba latodo awon olodije siaju eto idebo gbogbo odun 2027 ni won ti tare soto nigba tan tenumo wi pe awon owo ohun o le ti won ko wa sunu egbe na oni won ti lo re san sinu apo asun egbe ohun to si nje ile ti awon egbe na se sakoso latodo awon ajo toro kan kana la mo afun pe orilede Iran ni ti se ikolu alagbara se ile America nibi ti won foju sun apa ila orun orilede agbaye ni tase ati gbesan ikolu ti America se lori awon agba ipo ile Iran nigba ti an pe won ni eyi se mu ki igbotapuro gan ogun ko mo lanfani ati tewo waju laarin awon orilede mejeji Ààrẹ Volodymyr Zelensky ló ti ṣàlàyé pé ìkọlù tí ilẹ̀ Russia ṣe ní ọpẹ́ lọ́rọ̀ ìkọlù ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wọn kan nílẹ̀ Ukraine, eléyìí ti ń bẹ ní agbègbè Kyiv, tó sì ṣe àwọn èèyàn bíi márùn-ún léṣe, pàápàá jùlọ àwọn tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ òòjọ́ tiwọn. Inú ìròyìn eré ìdárayá láti mọ fún yín pé agbá ọwọ́ iwájú ikọ̀ Inter Miami Lionel Messi òníyàn pé ó ti ní àdéhùn alágbára báyìí láti gba ìṣàkóso ikọ̀ Eldense eléyìí tó jẹ ti orílẹ̀-èdè Spain. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kúnlé Olówó. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú at Wells 893. Nígbà tí ẹ lè fẹ́ràn wa, tí ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at Wells 893 FM fanpage. Ẹ lè gbé wa sọ́wọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Nígbà tí ó pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkànnì ìkóró ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè Lómúròyìn náà wá sí ti gbọ́ yín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ máa yáṣẹ́.

0: akojo queen mother mo ri pojo pa yin wole ni ojo nkan o fe dabi pe oni tope mo soro soke ni sugbon ira ira lako mu wa bi bono ti mo so bi ibon o kan je pe eni ba nwoju mi ni ori aye lujara yo ri bi mo ti ka kopo bi ti baba suwe ojo si tori pe afere o bo pin moda gege bi agba se mo pe laye igba kan ni a ma mo gba ti ojo ro to je pe a si mo pe nigba yi ko ye ko mo ro mo gbogbo e kan ko ti e ye wa mo ki wa lo nsele ojo tun kora nle leleyi abi ah o ti da ah ko ba ti e wa so fun wa ka ti e di
1: ole
0: okoda o koja be o kan sa ba wa sugbon gbogbo e lo gbogbo bi kibi to ba ka yin mo e dakun tori olohun e sa fojo e mo ja foju di agbara eyin o tori a o di dandan ka so fa awon eyan wa ka ma tori pe an kanju ba fe sare debi kan pe owo ojo eleyi bi o ti e dakun e mo ja foju dagbara e mo kese bo e dakun tori olohun jube lo be mi ti kakan po yi e dakun eyin le wa nkan se si e wa nkan fi bora bo ba je pe ojo ran lowo le wo pe dakun gba ndale soju ojo e mo se be e dakun nitori itolohun e mo gbagbe npe ki oyo le da gbogbo wa na ni ajo se wa na ni o nitori olohun eja se bo ti to lori owo na ni mo fi kin yin kabo sori eto yin eto wa ohun obirin lori kanni kanga gbomogbe Wells Radio 89.3 FM eku ti mo pe ikanni mo le bi akoko o ni en gbo o en ti Oleduwa si fi wa so kale ta to fi wa so to fi di wa mule si agbegbe Oluyole Estate ni Alaafin Avenue Loluyole Estate ni Louis Badon pe moda mi ese ati gbohun won be ha yin ayaki na ni en gbohun re lati atataro bo ni ode odunbi bo ni sese nlo gbogbo kibiki ni gbogbo wi ti e ba wa e sa ba wa yin oke e pe awon molebi yin e pa awon ore yin e pe olubagbe po yin e pe awon te jo nsise papo pe eto ohun obirin o tu ti gbode kan o nitori pe leni yo dun gbogbo si kan si o ba gbogbo gan yo sele leni fun afani awon ti se n gbo eto ohun obirin lakoko e le mo won pe eto awon obirin re awa ma so ni gbogbo igba n pe eto yi ko wa fa awon obirin nikan o odo awon obirin na la n seto sugbon awon obirin nikan ko la jo ma n se that is to say nbe fokunrin nbe fobirin o wa fomode o wa fagba nitori pe lori ikanni yi be ku ti mo wa awon ki n so awon oro to se pe omode oni le gbo ta oro to ba je te to ba ti je mo pe ba yin le ko ye ko mo n gbo le gbo lori ikanni wa o eyin o awesome radio la pe be ni in to ba je pe yo mo mu mo le bi mo se kini kan jo mo wa lalaafia kan si jo mo gwa ni irepo in ta mo n gbe laruge lori ikanni wa niyan papa julo lori eto ohun obirin ko si tin tawo ki menu ba oro aje ni imolebi ni oselu ni oro esin ni gbogbo e patapata bo ba sa tin lo lawujo wa in la ma pe kelu lori eto loni lojumo lososose ni eyin be ti mo npe ba ti to asiko a pe number sita nigba ta ba na ta ko wa si so de tan nigba ta ba ga si yin leti a pe number sita ki eyin alalubarika ti n gbo wa ke ba wa dasi don't touch the dial Wells Radio na n pe bi o ko temi o si yipada temi tope akin ko le aya ki ore nti oko e lo so npe salafia mo ba yin queen mother e ba nki awon ara le o
1: e ka san gbogbo eyin ololufe wa ti e ti yi radio yin ati gbogbo awon nkan te fin gbo wa te ti yi si kan ni yi ikan ni mole bi akoko kanga gbomagbe ile to wa ni Oluyole Estate ni ilu Ibadan bi akiwa a dupe lowo Olorun fun ojo ojo ti Olorun fun wa loni a dupe lowo Olorun fun eyin na te wa nbe lati gbo wa ni osan ya tun ti de gege bi ise wa lori eto ohun obirin e je ka jo seto ni osan ye wa nkan fidile e fidile nkan keyin na ke le gbo ohun ti a fe so lori eto ni osan yi oruko temi ni Eludipo Oluwakemi queen mother.
0: A young girl, mama, mini, ye, ever tell him where some of Bammy care, ever think you a month, think another, okay, queen mother. My mother's saying, for you, queen mother, more daddy, you're coming. Mama, ever got my mother, I want no, mama, dad, danny, one month told you, mini, Benny. Eh, Jackie, why can't you come, but Lulu go, one guy, lay, shay, and you lato rio, that's like, can you can gag, come up by Wells Radio, yen, ya, fin, a jiri, lobby, Lilian, badi mo si mo ki kabo lo ko ti won mo wa mo kakiri doruko GM ayo Emmanuel Ojo titi do fi doruko lowo button fun sa ti awayi iyen padi mi gangan sa delere mo ki kabo lo ko ti won se ri emi a ma so npe omo alaje ni wa ko so un tenta to kere ju lati ko lowo oja re lati po lowo re lori ikanni yi gbogbo n te banta e sa mo ko bo wa si ikanni kanga gomogbe west radio emi a ma so npe 3-1 la fun yin meta lokan ni o alakoko a ba yin polowo re elekeji osu oju ni pe yo ta o da wa loju ni se wa ri eleketa a wa fa adura a fi gbandi e ku mo pe adura ni gba agbara ki gba e si mo pe ikan ni yi awo n se pe adura la mo ngba o bo ba ri be lori eto leni se ri aya sona meji that is to say abala meji ni alakoko a o sare woro kan tin jaran ran ni agbon ti molebi molebi molebi molebi ogbudo daru molebi mi anti mi queen mother e bi ogbu awa igbimo mojo baje ati de be ni asare ogbudo daru ni asare wo oro kan nipa molebi ni abala kini se wa ri abala keji oro esin lasare pe ti be de be ni nitori pe o ni fara kan tin ja iran ti ikan lara awon adari esin le wa ti won so bo ba to asiko e mo gbo lati enu won a si fe gbo in te ba fe te ba ro lori nti a gbe wa lori eto leni lala koko en ka sare bo sibe pa kun imoda arabre kan lo bo sita to de soro pe nkan bayi lo ma se mi ti mo mo de ma bi aso eni si awo
1: e je awo
0: arabirin yi ko si ni ile wa Nigeria o wa ni oke okun mi fe da wa lagara tori ajoba asiko o salaye pe bi ohun se wahala bo ohun se tiraka to ohun fi se kini to ohun fi ri ona lati le mirafu ba won mo mi o si so lo si oke okun o so bi ohun koda o ni ikun mo fe otun o fe bo si tosi sugbon gba teledura ma gba fun o je ki ati lo soke okun re ko se ni rorun o wa lohun ni arakunrin kan to ohun fe sona yen a fe sona to je pe nkan o so moran to fun nigba ti awon jo n fe ra won nigba ta won wa lorilede wa Nigeria sugbon nigba ti ohun de oke okun UK gangan lo lohun wa o ni eleduwa si gba fohun logan tohun de be gbogbo e be si ni se daada nigba to gbogbo e si se daada tan ohun o pe ohun si ni fe bobo yi lo ba ni pe ololufe mi mo bo ka mo forogun won fe ra won ni oke okun obi alakoko ojo obirin fun obi elekeji fun bobo yi ojo obirin obi eleketa ojo obirin o wa so pe alakoko tohun kokko bi po pada tojo obirin se ti wa pe bi wa ikunle merin meta lo ni sugbon meji lo duro o wa je obirin o wa so n to wa je ko ya mi lenu to fi soro sita gangan re o ni pe awon oni momo laye mo sugbon ohun ni anti e si mo pe gege bi asa wa bi o ba ti si momo momo kan na nbe n to si anti ohun lo wa ma nbo ohun so mu gan e ti mo a sojojo omo kaakiri ebi ti won ba ti bi mo anti re lo wa duro gege bi momo sugbon o wa ri pe lenu lolo yi ohun ri pe gba ta anti ohun wa se omu gan fun omo ohun nigba ti awon wa ni oke okun ohun ri pe ibasepo anti ohun ati oko ohun o sumo ra won ju bo ti wa tele lo eyin oreyin lo ba di pe oko anti ohun pada si orilede wa Nigeria oko ohun na wa ni nkan se ni orilede wa Nigeria oko ohun na wa sibe won sa jo rin igba tohun ma ri bo ti nlo lo ba di pe oro nkan ohun lati bi tohun wa pe se ese ko ti sun anti re mo dabi kon fe gboko mo lowo oni anti mi ton se kuro ni ojo wo na te ton ba baba mi sawo lojojo omo a ko je je be o ni fun alara ohun lohun ba gbera nitori pe pipe tawon eyan pe ohun le mo le mo yi o ko ja kasi ara nigba tohun a de o nigba tohun ba de ile wa Nigeria lohun ba ri looto pe anti mo ti dabi ko fe gba oko mo ohun lowo o ni pe te ba je pe yen ti e ni ohun wo pe ki lohun se nigba tohun ma de Nigeria lohun ba ri pe anti ohun ti fe raku ah anti fe raku ninu iwadi ohun ta lo loyun lo ba doko ohun lo loyun nigba ti oro sa ma be sita to lo kojo awon mejeji pe nkan bye bye ni e se fun mi o ki wa lo de ki le se ohun na ba ni oko awon so pe nitori pe ohun obi okunrin lo je ki ohun si wo sakun to sakun sura anti re dada nitori pe anti re na ti ni okunrin tan fe o sugbon won lade lori won si la labe oko kan sugbon won ti lawon omo okunrin tan bijo o wa ni oko ohun so pe ohun ti wo sura anti re ohun ni pe anti re okunrin wa lara won dada ohun si nilo okunrin lohun fi ni pe ohun si ohun gangan fun ara ohun lohun lo kenu si anti re si ni a bi ki fi ra bro mi lowo ni se ko da ko ohun ran aburo kin aburo mi lowo di pe ka aburo mi lo mo wo ta lo anti ba ni awon gba ka ma foro ogun pe moda lo ba di pe anti ti loyun omo to si wa ninu anti okunrin ni oro ba di e gba mi o mo ni wa ba n so lojojo omo lo ba ni pe e dakun omo orilede wa Nigeria e sanu mi kini kin se nibo ni kin ti bere orin yi lo mu banu pe olohun nibo ni kin ti bere orin to mu banu re o oro di han mo si mo pe mo ni e mo worry alawon agba alawon ti o ba wa soro yi eyin te oko pe number ta kin to fe oro lo yin kun imoda ije bo ti jenu labala lakoko in ti arabinrin yi so re o dabi awada sugbon in to ngbomi loju re ni e dakun kini ko se gan gege bi obinrin ati pe anti re se anti re ni ko binu si ni aboko tori pe ko abi molebi ko ti e ye mo oro ti wa di kini mo fe se gan number to wo kule yiri o jare 0916 893 1000 tabi 0915 3334 893 0915 3334 893 tabi 0911 3 4 8 9 3 ipe ti fe mo jara won ijoba asiko kosisi eje tun number pe 0916 893 1000 arabirin yi kini ko se tabi 0915 3334 893 tabi 0911 3 4 8 9 3 oko ni pe tohun ba ti lo sebi tori pe ohun fe okunrin tohun ba lo bimo sita se o fe soro ni sebi ohun ni kan ti re ran lowo ni ko imoda iran lowo align ni won ti ran ra won lowo arabirin yi ni pe kini ko ohun se oro doro ko imoda je n kokko gbo yin na ko to di pe amo gbe pe
1: olorun ma je kari ko se dede o ni awon eyan ma nso eleyi ti o sele si arabirin yi o ni won pe ni o kasi ara
0: looto
1: nitori wipe anti re to je wipe o je boya molebi e to je boya buru baba abi aburu ye to wo wipe ni igba ti anfani wa fun ohun lati le ni pe keyan kan wa si odo ohun lati bo n se olojojo omo to deje yi pe o se itoju egbon yen bo ti to ati bo ti ye ko wa boju mu to lati wa je yi pe iru odo anti yen wa ni aje ibaje yi ma ja si ni toto to ba ti eje yi pe boya okunrin ti e wa fe na ese sita pe ohun wa omokunrin ko wa se pe ko wa je egbon re loyin iru nkan bayen ma sele si
0: o ran lowo
1: ni se mo wi pe kosi nkan to nje o ran lowo ninu oro igbeyawo se mo wi pe iran lowo to le se fun ni iru iran lowo to le se fun oni ni igba to dide
0: eje sare mu pe le
1: hello e kasan
0: oruko yin ati bi ti e tin pe wa
2: e kasan e kwete
0: olorun lo nto e kasan oruko yin baba
2: adekunle adebo ade
0: e seun baba adekunle
2: ẹ̀rí àti àdàntì àtọkọ aláìmójúmọ́ ra làwọn méjèèjì. Àwọn méjèèjì náà ni wà bàjẹ́ wà lára ẹ̀. Àǹtí tọ́nà fẹ́ rọ àbúrò lọ́wọ́ aláìmójì. Ṣé mo ní òwà bí ọkùnrin fún ọkọ̀ àbúrò rẹ̀, ọkọ̀ àbúrò rẹ̀ àti ẹ̀kọ́? Ọkọ̀ gan aláìlérò ni ṣé àǹtí ìyàwó rẹ̀ náà ló tilẹ̀ kó ní kó bọ́ pẹ̀lú kó òun dádùn obìnrin pọ̀ yìí náà. Kò ṣe jẹ́ nípa ẹlòmíì. Ṣùgbọ́n táǹtí yẹn bá lè yọ̀ǹda yẹn fọ́mọ ọmọ yẹn fọ́mọ ẹ̀ bó bá ti dí tán káàkiri gbà lọ́wọ́ ẹ̀ káàdì pàdé ẹ̀ lọ.
0: Ẹ dákun ẹ pè wá padà bàbá wa Adékúnlé ní pé báǹtí bá lè yọ̀ǹda ọmọkùnrin ẹ̀gbọ́n tó bá yọ̀ǹda ọmọkùnrin ìgbọ̀nsẹ̀ kékeré létí abọ́ tójú bá kúrò ń bẹ̀ ṣé ọkàn ó kúrò ń bẹ̀ bí ṣé àbúrò gan yóò fẹ́ràn ọmọ òun àbí
1: ọkọ. Ó ti ba mọ̀lẹ́bí jẹ́.
0: Ẹ jẹ́ ń pe nọ́mbà ta again ẹ jẹ́ mílẹ̀ yìí pápápá. Hello.
2: Hello,
0: ẹ káàsán orúkọ yóò àti ibi tí ẹ ti ń pè wá.
2: Ẹ kó ètò tẹnitọ́pẹ́ láti challenge mi.
0: Ẹṣin olóko mi.
2: Ṣé ẹ rí ẹni tó bá dé irú wà báyìí egún burúkú ni? Egún bíbélì fi jẹ́ múlẹ̀. Egún gidi ni. Ṣé ẹ rí arábìnrin yẹn ni màá kàn rọ̀ kó bójú tó àwọn ọmọ ẹ̀ kó tọ́jú wọn? Àwọn ọmọ ẹ̀ ni kó bójú tó. Arákùnrin yẹn ò nífẹ̀ẹ́ rárá, ò nífẹ̀ẹ́ rárá tó bá nífẹ̀ẹ́. Kò sí tí ìyànbá ti nífẹ̀ẹ́ obìnrin kan kò yẹ kó bèrè tí wù mọ́. Kò sí fẹ́ láàrin wọn ni àwọn ọmọ ẹ̀ ni kó bójú tó. Kó má dẹ̀ bá ọkọ ẹ̀ jà, kó má bàjà, ó gbà pé àgbélébó òun ni kó bójú tó àwọn ọmọ ẹ̀ Ọlọ́run lọ́wọ́ kò ní tì í, Ọlọ́run dúró tì í.
0: Ọmọ táà tí bá ti wá lóyún rẹ̀ ń kọ́ ṣé kó gbọ̀ òun náà.
2: Kò sí nǹkan tó fẹ́ ṣe, nǹkan tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, ọbẹ̀ ti gọ́mọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ nù, ọbẹ̀ ti ṣe nǹkan tó fẹ́ ṣe.
0: Ẹ ṣeun bọ̀dá tèmi tọ́pẹ́ láti challenge. Wọ́n ní pé kó bójú tó ọmọ rẹ̀ kó mọ̀ wulẹ̀ wò ó pé kinní kó sì tún gba ọmọ náà. 0916-893-1000 tàbí 0915-3334-893 tàbí 0911-3-4-4-893. Ẹja gbọ́n tẹ́ ẹ fẹ́ sọ fún arábìnrin yìí o kí ni kó ṣe bó nìkan ti ṣoyún ọmọkùnrin tó wà ní oyún àǹtí àǹtí rè bá búrò rẹ̀ sọ mú gọ̀ ìyẹn ọlọ́jọ́jọ́ ọmọ níbi tí ibẹ̀ lọ́kọ́ ti rí tó ti sọ pé àǹtí gangan ni mo fẹ́ ló ọ̀rọ̀ bá di rán tó. Ẹ dákun ẹ tún wá pè pé ti fẹ́ máa ríra wọn 0916-893-1000 tàbí 0915-3-4-8-9-3 tàbí 0911-3-4-8-9-3 kí mọ̀dà ẹ̀ establish nǹkan lẹ́ẹ̀kan.
1: Ẹ̀jẹ̀ múlẹ̀.
0: Hello, ọlọ́run ló ń tò orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
3: Àǹtí yẹn tilẹ̀ ti bẹbí jẹ́ ọ̀rẹ́ dì. Àti nǹkan fẹ́ ṣe ó fẹ́ lábúrò rẹ̀ lé náà ni. Àbúrò tí kò lo ìtọ́ni Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run kò fi lè ṣẹ̀bí rẹ̀.
0: Wọ́n láǹtí ti bẹbí jẹ́ àǹtí ọlẹ́ ti bẹbí jẹ́ ṣùgbọ́n ṣé omi àláfíà bí ò wá ní wá tó rò mọ́ ni ẹ̀jẹ̀ mú pé òun lẹ́ẹ̀kan sí. Hello.
4: Ẹ káàsán
0: orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
4: Ọlọ́run ló ń tún.
0: Àǹtí Àríkẹ́ ẹja gbọ́ yín.
4: Ẹ jọ̀mọ́ àti ẹ̀bà ní ni pé ìsọkúsọ mo fẹ́ sọ àǹtí yẹn ti wulẹ̀ da ẹbí wọ̀rẹ̀ jí. Àǹtí tó ṣe irú nǹkan báyẹn definitely ó lè pa àbúrò ẹ o. Ọkọ tó tún wá tí ò tiẹ̀ tún wá ṣe síta tó tún wá wò pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n àbúrò òun lòun fẹ́ ṣe sí definitely kò wulẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó yẹn. Ni ṣá máa ní àti ìyẹn òkè ṣàṣìṣe máa o ìyẹn òkè intentionally ni that means tí ò bá doyún wọ́n ti ń ṣe kọ́nàkọ́nà tí ò bá padà doyún kò ní sẹ́nibọ̀dì tó máa mọ̀ náà. Ṣèbí toró doyún ni àṣírí ṣe tú. Ẹ ní ọmọdé tèmi tí àbúrò yẹn tí ò bá sì bímọ ju méjì lọ kó já dúró torí ẹ̀ọ̀tẹ̀ torí mental ẹ̀ọ̀tẹ̀ torí ojú wo làwọn méjèèjì fẹ́ máa jọ fi wura wọn àwọn méjèèjì wọn ònìjọ ní peace of mind ní ilé yẹn tí kan ò bá pà kan tábùrò gan bá ń ròròròrò ó lè ṣekú pọkọ tàbí kó ṣekú gbẹ ẹgbọn ẹ níbi tó bá ti ń sọ káàkiri táwọn èèyàn gan ń rí wọn oríṣiríṣi advice na mama afabo best thing ni ko daduro for our own mental health ko de take care awon mo e ko ju ba en lo ke gbon kuku wole se bi nkan to fe niyan ke gbon wole tolorun ba so pe aburo ma ri pe to ma ba toju awon mo e dale olorun a se fun so ke gbon kuku duro sibe ko ma tori pe o le pa ra won at any time egbon to gba oko aburo e ko si nkan to le se ko si nkan to le se faburo e e ma de to bo ma
0: e seun ha oro yi ma ti pin yele yele e se kiyan tun ma fura to ba je pe ajosepo to ndomoran wa laarin egbon oko ati abi e worun ta na nbe yi bi ki egbon oko ko remo abi egbon yawo ko remo oko yawo aburu e bi se kiyan tun mo fura laye ta wa yi ni abi kiyan mo le so ko wa se olojojo mo kini karabini yi se gangan na ha 0916893 1000 lori owo yen papapa 0916893 1000 tabi 0911 3 lona merin 893 hello, e ka sun oruko yin ati bi ti e tin pe wa.
5: E ka sun wa, mi se kin la ni ma lati ni garage.
0: E seun iya wa Kinola.
5: Yes, ma. E wo, o be family obirin le mi ble ma won kunrin to ye pe won loju ti tele. Iru egbon yawo ye won o se to loju ti rara. O de nse nkan to tin se ti won se se ma se. O se nkan to se ti nse rara. Nkan to se le nse ni ko birin yen mo ju to awon mo e. Ko fi jale ko lohun ja to lohun fun re nikan lo le gbe je ire egbon to se yen o le se to ti be lo fun o dada ko lohun ma soro e ti rawon iya na ton ma no lo soro jojo to re poko omo koko mo na no lo ma ma se ira mi pelu to ma no yiku ko lohun fun ra da ah o se le dada to ma no package awon mama yawo mi e ah olohun a fi so e ma so won a ba won tun le won so lagbara olohun ko mo ti so awon ko e ma bi ko bo
0: mi ah eh mẹ́wà má ń ṣẹlẹ̀ queen mother mo ma tún gbọ́ tuntun ìyá lọ́sọ lọ́jọ́jọ́ àǹtí la ṣe ń sọ yìí ebi ìyá ti dàgbà ṣé ká túbọ̀ bẹ̀rù pé ọlọ́jọ́jọ́ ọmọdé ẹ̀ ló ẹ káàsán orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá ẹ ti wọlé o ẹ ṣeun.
6: Mo ti rí àánú gbà ló ń bá yín sọ̀rọ̀.
0: Tọ́ ẹ ṣeun.
6: Mo ti rí àánú gbà ló ń bá yín sọ̀rọ̀.
1: Àti
6: gbọ́
0: orúkọ
6: níbi tí egun bá dẹ̀ ti wà wọ́n lè rí ojú rere ọlọ́run kí ọkọ̀bìnrin rẹ̀ yí àbúrò yan kókó kúrò pátápátá kókó àwọn ọmọ ẹ̀ ó fi bẹ̀yẹ sílẹ̀ kí egun yẹn tó ní kò sí mọ́ṣẹ̀lẹ̀ bo kínní yẹn tó ó máa jẹ jáde lọ́jọ́ iwájú ojú wo làwọn ọmọ yẹn fi máa wo ọmọ tí wọ́n wá bí síbẹ̀ yẹn ó jáde pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tí ìdájọ́ ọlọ́run bá máa dé kí ìdájọ́ yẹn náà kó má bàa bá àwa obìnrin dẹ̀ gbọ́dọ̀ múra àwa tó jẹ́ pé àlẹ́kọ̀ọ́ láti lé wá. Kí ni wọ́n ṣe nínú ọmọ? Kí ni wọ́n ń ṣe tí obìnrin ò ní lè ṣe? Tán bá ti fi kọ́ wa, à á sì ṣe é. Kò ní mi wá lára. Ó náwó láti wá fi da ilé àti ayé ẹ̀rú. Ọlọ́run á wà pẹ̀lú wọn o. Ó jáde pátápátá kókó ọmọ ẹ̀. Ó fi ọkọ yẹn sílẹ̀. Ó ìdájọ́ náà máa dé o. Ìdájọ́ náà máa dé gidigidi.
0: Ẹ ṣeun ìyá àfimúra ànúgbà ha ọ̀rọ̀ yìí máa ń lọ bó ti ẹ̀ ti ń
1: sọ ní orí ibẹ̀ o ni wípé ṣe mọ̀ wípé nǹkan tí ó mú kí arákùnrin yìí báyìí kó lọ tẹsẹ̀ àgẹ̀rẹ̀ síta òun náà ni nítorí wípé ó sọ wípé ọmọbìnrin ni ìyàwó tí òun ní sínú ilé níbi èmi kàn fẹ́ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ní òye wípé ní ayé tá a wà ní ìsìn láyé àtijọ́ ni wọ́n máa ń sọ wípé bóyá ẹni tí ò bá ní ọmọkùnrin kò tí ì ní ọmọ. Èmi fẹ́ jẹ́ kí àwọn èèyàn pàápàá jùlọ àwọn ọkùnrin kí wọ́n mọ̀ wípé kò sí ìyàtọ̀ láàrin ọmọkùnrin àti ọmọbìnrin ní ayé òde òní. Nǹkan tí a bá ti fi kọ́ àwọn ọmọ wa àwọn obìnrin wọ́n ń di ipò akínmú báyìí ní orílẹ̀-èdè wa àti ní gbogbo àgbáyé lápapọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Kí a tọ́ ọmọ wa tó bá ṣe obìnrin lọ́lọ́run fún wa ẹ jẹ́ ká tọ́ wọn. Nǹkan tí àwọn ọmọkùnrin lè ṣe ẹ jẹ́ ká fún wọn ní àǹfààní káwọn náà kọ́ ọkọ ọkọ mọ̀. Àwọn ọmọ tó jẹ́ ọkùnrin náà ká kọ́ wọn náà nítorí pé bákan méjì náà ni a lè tọrọ ọkùnrin míì sí tó jẹ́ pé bóyá ọkùnrin lọ́lọ́run tún dá sẹ́yẹ ọ̀dọ̀ ẹ̀ta tún ní obìnrin lòún fẹ́ kó láwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n fẹ́ràn ọmọ obìnrin.
0: Kí làwọn ọmọ adáhùnrún gangan wá fẹ́ báyìí.
1: Wọ́n fẹ́ràn ọmọ obìnrin tó yẹ pé wọ́n máa sọ mo ní èèyàn kan tó yẹ pé gbogbo ọkàn tiẹ̀ ọmọ obìnrin ló fẹ́ tó dẹ̀ yẹ pé ti yawo e ba ti loyun ba ya ma gbadura yen kikan kikan ni pe omo
0: obirin lo fe
1: be na lo se wa ni odo awon okunrin kan to je pe omo okunrin sugbon emi fe je ka mo pe gbogbo lomo ati okunrin o ati obirin ohun to se pataki ayan kan ma se pe ki olodun je ki eyan bi omo alaanu oni teyan ba ti bi omo alaanu o sokunrin o sobirin o ti bi mo eni to bi okunrin ti omo yen o ba laanu ko ti ro omo bi en to bi obirin ti omo yen o ba ri anu ti o ba ni anu obi e loju ko ti bi mo nitori na e ma je ki a ma wo yi pe eh eya omo kan bayi ni olodun fun wa o je iyan ni a fi ma dara wa laamu elomi bayi o ti bi omo meji meta o na mo yi pe agbara ohun o kaju omo meji lo abi meta awa ma ama sa ere wi pe ah e je kin tun se kan si boya ajokunrin nipase ile ati rawon elomi to ye pe won padanu ara won nitori e ati rawon to je pe igba to obd ori meje
0: meje
1: lo to sese wa sin mi pe ohun wa gba fo lon bayi tori pe eh obirin lo nwa
0: pe mo dani ba bi mo meje laye sin bo lo se fe to
1: o wa awon to nse wa nitori idi kan ti won de fin se ohun lele bi pe mo fe bi eya omo kan boyo kunrin ni mo fe bi won wa ma bi mo bi mo bi mo de bi pe won bi omo kale de bo se n bi ni won ma ma fi le owo ara adugbo e ba mi le sodo e mi le sodo e je ko kose lodo yin e mi le sodo e je ko o lo sile iwe lodo yin ko ma ba yin sise le opolopo omo ni won ti so di
0: olólùfẹ́ rẹ̀ yẹn tó wá jẹ́ ọkọ rẹ̀ báyìí obìnrin náà ló tún gbé wá lọ sí òkè òkun
1: òun ló sanwó
0: ẹ fully paid ni o òun ló tún gbé ló ṣọ̀nà kẹ́ lè bà mọ́ pé ìfẹ́ tí obìnrin yìí ní sí arákùnrin yìí ó jinlẹ̀ bó wà ní kí ni kò ṣe ẹni tó bá nífẹ̀ẹ́ yàn to that extent ẹ ti mọ bí ó ti mọ fíìlì báyìí kí wá ní kò ṣe gangan báyìí gẹ́gẹ́ bí
1: ìhìn tó wà nílẹ̀. Nǹkan oríṣiríṣi ìmọ̀ràn lẹ́yìn àwọn èèyàn ti sọ ní orí ètò yìí ṣùgbọ́n nǹkan tẹ́mi máa sọ ó ni wípé kó fi ara balẹ̀ kó dẹ̀ gbàdúrà. Ṣé ti rí tí nǹkan bá ń jóyàn lọ́wọ́ wá ìwà téèyàn bá fi ìwà ìwà yẹn náà fà á ní àsìkò tí ó gbóná yẹn èèyàn lè gbé ìgbésẹ̀ tí kò tọ̀nà kó fi ara balẹ̀ lórí wípé bóyá ẹ̀gbọ́n ẹ̀yẹn ṣe bó sì lóyún sínú ọlọ́run ló ni ìkúnlẹ̀ yẹn lọ́wọ́ ṣó ti yẹyin kó fi ara ẹ̀ balẹ̀ kó má jẹ́ kí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kó dà láàmú ju bó ṣe yẹ lọ
0: kó má ṣe tí ó yẹ kó ṣe
1: kó má lè pa ẹ̀ pé bóyá òun fẹ́ ṣe ibi kankan sí ẹ̀gbọ́n ẹ̀yẹn kó má dẹ̀ lè pa wípé òun fẹ́ ṣe ibi kankan sí ọkọ ẹ̀ kó mójútó àwọn ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ kó dẹ̀ farabalẹ̀ kó má ti gbé ìgbésẹ̀ ẹ jẹ́ kí ó wo ibi tí ọ̀rọ̀ ìfẹ́ já síná kó tó di pé ó máa mọ nǹkan tó máa ṣe.
0: Bẹ́ẹ̀ tí ẹ ti sọ̀rọ̀ yìí èmi tí òpó tó bá tún sọ pé kóhun ṣe nǹkan àbí kóhun gbégbèsè bí nǹkan bá lọ ṣe ni aláboyún ṣùgbọ́n ní sọ pé òun ló tiẹ̀ ṣe nǹkan sí.
1: Ẹ̀hún náà ni pé kó fi ara balẹ̀ kó tiẹ̀ jẹ́ ká máa wo bí ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ ná ṣùgbọ́n kó tọ́jú àwọn ọmọ ẹ̀.
0: Kó tọ́jú àwọn ọmọ ẹ̀.
1: Èmi ròyìn pé kó ṣe.
0: Ẹ wo ẹ jẹ́ aṣẹ́nu ní dédé síbí fún sáà tí a wà yìí pé mo sọ lẹ́ẹ̀kan gbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò torí ìjọba àkókò pàápàá a fẹ́ bọ́ sí abala kejì a fẹ́ sáré dátọ́ mi nígbà tá a bá padà dé ẹ sì lè pè wá o bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́fẹ́ sọ fárábìnrin yìí kó ṣe ṣùgbọ́n nígbà tá a bá padà dé ní tá a gbé wá lẹ́lẹ́kejì a náà ń bẹ̀ síta fún yín ẹ mọ̀ yìí kúrò ńbẹ̀.

0: ṣẹ́rí ọlọ́run wà lọ́wọ́ ṣẹ́rí tí bẹ́ẹ̀lì ó ní ọlọ́run fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe ti kó ronú pè wàdà wọn ò nídìí láti sọ pé kọmọ ìjọ kankan máa wà ṣọ́ọ̀ṣì tí wọn ni pé kọ́ má fi òótọ́ pamọ́ kọ́ sọ ọ̀rọ̀ ọlọ́run fún wọn àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà tó jẹ́ pé kì í ṣe gbogbo ìdíná lè túnú bí bẹ́ẹ̀lì tó jẹ́ pé wọ́n máa fi torí káwọn ọmọ ìjọ má bàa sá lọ wọn ò ní lè sọ nǹkan tó jó òótọ́ fún wọn tí jésù náà bá sọ pé kọ́ má wá sọ̀dọ̀ òun báwo ló ṣe fẹ́ di èrè ọkàn wọn bẹ̀tì ó ní láti ṣe kí ni ó ní tí wọ́n bá wá ó ní láti fòótọ́ ọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn pé nǹkan báyìí o kò sẹ́ni tí ò ní pass kó tó di pé gba jésù ẹlòmíì alágbèrè ni ẹlòmíì ọ̀mùtí ni ẹlòmíì onígbó ni ẹlòmíì apààyàn ni lóríṣiríṣi bẹ̀tì nígbà tó bá ti fayẹ̀ fún jésù tó ti di àtúbí tó ti yí padà kúrò nínú ìwà búburú rẹ̀ nígbà yẹn láti kí ni láwá di ẹ̀dá tuntun á wá máa gbégbé ayé ọ̀tún kó a nídìí láti máa sọ́gbà má wá tiwa ni pé ká bá wọn sòótọ́ ọ̀rọ̀ ọlọ́run nígbà yẹn lẹ̀mí má wá fẹ̀rẹ̀ sí mínísítà sí wọn ó mọ̀ pé ó lè ẹ̀ṣẹ̀ ni ẹ̀rọ tí mi mú ẹ̀ṣẹ̀ ni àwọn ìwà tí ò tọ́ ìgbà yẹn lọ bẹ̀tí tá a bá ní ká má wá báwọ̀ lájẹ fẹ́ jèrè ọkàn wọn ọlọ́run ràn wá lọ́wọ́.
1: Ẹ ṣeun olóko mi tèmi tọ́pẹ́ láti challenge wọ́n ní pé kò tilẹ̀ olùṣàgùtò yẹ kò nídìí kan sọ fún wọn pé ká má wá ẹ já tún pẹ́ lómi 0916-893-1000 tàbí 0915-3334-893 tàbí 0911-3-8-9-3 àwọn ọmọ tán tẹ̀kẹ́ tó jẹ́ pé wọ́n panilẹ́kún fi gbowó tiwọn káwọn fi ń ṣe fàlàfolò wọ́n bá gbé ṣàkáwá sí mọ́ṣáláṣí tó yẹ kí àáfà kan gbà á kan tún ṣàdúrà fún wọn àbóyẹ kí pásítọ̀ kí wọ́n gbà á. Ẹ̀lọ́ ẹ̀ka àṣọ ẹ̀ ti wọlé orúkọ yóò àti ibi tí ẹ̀ ti ń pè wá. Ẹ̀lọ́ bóyá kẹ́ ẹ pè wá padà kò fẹ́ ló lágbọ̀n ọbẹ̀ hàn 0916-893-1000 tàbí 0911-3-8-9-3 ẹ̀gbọ́ ṣé olùṣọ́àgùtàn sókè yẹ kan sọ pé kán mọ̀ wá mọ́ ni àbí ká tiẹ̀ wo àwọn tán ń ṣiṣẹ́ yìí gan náà ṣé kò ṣe pé bàbá ti rí wọn láwọn ilé ìjọsìn àtún sọ pé káre mọ̀ jó lọ mò ń wẹ̀yìn rẹ la fi ń ṣe queen mother.
2: Gẹ́gẹ́ bí ẹni tó pè nísìn tí wọ́n sọ pé kìíní ìránṣẹ́ ọlọ́run tó sọ̀rọ̀ yẹn èmi mò ń wò wípé kò ń ṣe wípé bóyá wọ́n ń sọ ọ̀rọ̀ bí ẹni wípé kí wọ́n máa wà sí inú ìjọ kán wá gbọ́rọ̀ ọlọ́run ohun táwọn ń tẹnumọ́ ni wípé kí wọ́n má gbowó wọn wá ṣé mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń sọ yìí ní gbogbo àwọn ibi tí wọ́n ń lọ bóyá ó ṣe ẹlẹ́sìn àbáláyé ni o ó ṣe mùsùlùmí ni o àbí ìgbàgbọ́ ni o gbogbo wọn oríṣiríṣi ibi ni wọ́n ń lọ ṣùgbọ́n nǹkan tí ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gbìyànjú láti sọ tẹ́mi rò ó ni wípé ẹ má mú owó nǹkan tí ẹ̀ ń ṣe tí kò tọ̀nà ẹ má mú wá ṣe mọ̀ pé àwọn ẹlòmíì tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ní gbogbo àwọn ẹ̀sìn yẹn ẹlòmíì kan bá ti rí pé àwọn ọmọ yìí wọ́n ń gbé owó wá wọ́n ẹlòmíì mọ̀ wípé irúṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn
1: lóòótọ́
2: ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wípé irúṣẹ́ kò tọ́ yìí náà ni wọ́n ń ṣe ṣùgbọ́n wọ́n á wò wípé ṣèbíṣẹ́ ọlọ́run náà la fi ṣe ó gbowó wa àgbà afiṣeṣe ọlọ́run ni bóyá a fẹ́ kọ́ ìjọ ilé ọlọ́run bóyá a fẹ́ ra nǹkan kan tí a nílò nínú ìjọ ọlọ́run àwọn èèyàn á wò wípé àǹfààní ni ẹ jẹ́ ká fi ṣe òun ló dẹ́ṣẹ̀ òun lọ́lọ́run máa mú ohun tí ìránṣẹ́ ọlọ́run yìí tí wọ́n ń gbìyànjú láti sọ ohun ni wípé ká má gbà wọ́n ní ààyè ká má encourage wọn wípé
1: ká má fọwọ́ ra wọn lórí
2: ká má fọwọ́ ra wọn lórí pé nǹkan tó ń ṣe ó tọ̀nà láti jẹ́ kí wọ́n máa fi owó wọn máa fi tu àwọn ìránṣẹ́ ọlọ́run ní ojú láti má jẹ́ kí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ fún wọn ẹni tó sọ yẹn ṣùgbọ́n
1: pé mọ̀dà wọ́n sọ pé don't come to my church má wà lé ìjọsìn mi wọ́n àbí mo gbọ́
2: wọ́n ní má wà lé ìjọsìn mi má tiẹ̀ gbé owó wá mi ò fẹ́ owó máa gbé owó ẹ̀ lọ ìyẹn ni wípé wọn ò fẹ́ ṣe mọ̀ àwọn ń wò wípé ní ìwọ̀nba tí wọ́n bá ti ń wá àwọn kan náà
1: wọ́n
0: máa orúkọ tèmi ní sàbíláṣí síláàkì gaeti ẹni pàṣẹ nígbà yẹn
1: ẹ ṣeun
0: ẹ rí pásítọ yẹn èèyàn gidi ni mo fọwọ I'm a real Muslim. Mofo gba ya pe Christian dada ni. Ba won ta ni na ni. Seri ka mo ton ra wa yen en to so pe boya won ni ka mo ka mo so pe ka je yo kan won. Ojo kan won le fe je lodo omole. E ton pa won yen lekun. Ton ba ta won yen je. So iru won buruku yen to ba mo wa le jo si. Ka ti mo tin ta ti mo ta ba mo lo ku. Ko ye ka gba lowo e. So that se ba ra won eni Olorun to ba se wa si beyen won sa ba je ro to po. Ba won niro. I want to know what you're doing. Oh, no, there is. Oh, no, you're not supposed to know that. Oh, my father, party. Tell you anything. Uncle, uncle, uncle, and your law. As a madam, as a man, courage your money. Only none is my yahoo. Why, please, Jobawa, you are about Danny. Who are coming out of my door? I'm going to say one. I'm going to bring some money. Some water. I'm going to put it on chicken. So, I'm going to put it on with you. That only a month away. I just feel like woman, put up with you. That woman now. Woman with our children, woman. For Tony Jukokoro, group for Jukokoro. Well, and there's a salary to come about 50,000, come about 100. Our family will come on the clubhouse. So, what about the Sisaman White Church? Or one was his Masalasi? Yes, I'll ask you, tell us. I need a phone, Mama, by Nuja, but tell me my way. So, I'm going to follow the meaning. I go out within the last one to the lab. So, first, Tony, ah, you're giving me. Ọlọrun ba gun lẹmi kíjọ rẹ ma ti o ti so du oro yen e ti o ba ni se tọlọrun ko jade ko wa ko mi lo so bo se so yen lo da o
1: to e je n tupe number sita 0916893 1000 bo lo ti ri lapa odo ti yin oju wo le fi wo e je n gbele yi hello e ka san oruko yi ati bi ti e tin pe wa
0: emi mo pe pada ma
1: to
0: se ri ise e oda pada mi ma se ri bi ti ero ba ti po okay ni o ya so ti to je pe ero po I'm going to go to the church. Yen bayi ise bayi lo nse ah nilo lati le won danu niba ta ba le won danu bawo la se fe jere okan won iranse anybody to ba soro pe ohun pe gbaye wa mimo e bere pe ko to gba yesu e bere pe se a so kun wa kan ti o to ri ko to di ko yi pada o ti wa ti o to ri be ti ba to di atubi ki no pe atubi pe iyan ko gbugbu awon iwa iwa ito to hu seyin o ko le ki se pe mo ni ko bi won ba gbowo yawo wa pe kon gba won o gbodo gba to ba ti je pe one on one to ba je pe church to kere be di okay ti ru church to je pe lo to je pe eyan bi 10,000 abi o ju be lo more than that se awa ma so pe ah o iwo to je kini yawo kini ka o eyan me lo fe mu pe okay eyan bayi ni ti e ni pe ko wa so o to fun won ko ba won so o to oro olorun ko ma fi o to bo pe iwo to n jale o ma jale mo o iwo to n sagbere o jawo nu gbogbo awon iwa palapala o ese ni o to ba ti ye pada orun apadi ni o ko ma fi bo ko ma tori pe tori ko ma ijo ma ba sa lo ko wa ma fowo ra won lori ko ba won so ohun to je o to oro ko teni ti o ni pass ri ko teni ti o ni gbe aye ai tori awa won ya ko birin ri ahu wa ti o tori ehe be bi ba ta yi pada ka gba jesu to ya loluwa to lugbala ako gbogbo awon iwa yen sile a den ko seni ti o ni pass ehe agbo o gbo wa church mi bawo la je fe jere okan won jesu so pe o le mi ko wa o le mi ko wa nitori awon tara won ya bi ki se wa awon tara won o ya lati pe won si kuro ni ku wada lati pe won sinu igbala bada ba ni ma wa jo si ni a wa ka to de ni igbala a mo igbe aye ta n gbe a gudo a fi se pe ko gbowo wa ka gba lowo won iyen o da beji ka je ko o to oro olorun ko se kini ko ye won ka ma fu to bo ibi te ro ti po
1: let he who is without sin be the first to cast the stone. Abi Queen Mother 0911 3 Lona Mary 893. Ṣugbọn baba fọwọ́ ra wọn lórí iṣẹ́ kò dàbí pé à ń sọ pé mọ ọjọ́ lọ mọ ohun ẹ̀yìn rẹ̀. Ẹ jẹ́ ń bi yín Queen Mother gẹ́gẹ́ bí àbí àmọ́. Àwọn òbí tí wọ́n láwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí. Kí lẹ rò pé wọ́n ń ṣe láti kọ́ṣọ́ ọmọ wọn láti dẹ́kun wọn pé mọ́mọ́ ṣe kíní yìí mọ̀. Ìdí tí mo ṣe bèèrè o, èmi ti róòbì tó dìdí sọ pé wo bí n bá rọ́nà gèmi gan ní ìfọ̀mọ́ mi sí. Sọ ọ̀rọ̀ mi ti yẹ yín bá wọn. Kí làwọn òbí gẹ́gẹ́ bí obìnrin ẹ mọ́ gbàgbé ètò ohun obìnrin là ń ṣe. Kí la lè ṣe gangan torí pé wọ́n ní pé bílé bá dùn eje aki obirin bo ba ku die ka to awa yi na ni ka bara wa soro
2: eh ise ti ri ise ti obirin ni se ninu eje mu pe yi
1: papapa hello
0: hello hello ma mo tun tun da si le pada na ni ni olorun ran ran lowo se ri otuto to ti o si mo olodagbo luru se ba wo most of awon tan ko lori efefe ije ku je o telemi obadu ati te ba ri obi mi to so pe komo ma se ole ati alayo n to lo se fun yan to ba ye pelu wa ba je bi to je pe a tin lo fi olorun eye wo si to ba mo le lu wa bi se gbe wa ni ko lo se won mo to ba ko se e wo china ni se wo dajo to mo nda e to ba je lu je se ma ji a o so won tori pe ko fe si dajo la fi mo so flop awa mo fi ro kan la wa bi en to se si na te gba mu kan ti wo ise danu en to jale kan ti dajo fun ko ni so pe ohun se ri en mi si en to so pe ohun se ohun
1: se dajo wonu
0: e ma gba o eyan ti jale ri se en to pa leku so so ma ma gbagbe ni en to si ba ti eje so ma ma gbagbe ni se ke ni kan wa ba te ni kan je ko wa so pe ohun ti wa da tun bi en to ba ti eje yen o ni gbagbe so lo e si na sa no go unpunished se to da tan ma sugbon tori e kan ta kan ma mu ama ma ka da pe e mo ti ba yo lo to aforiji mi si
1: ta pa pa to ri ijoba asiko
0: a ti ri lo ta la todo lo pe leta lo lo aforiji mi e bi won ka e de te lo poju
1: a gbagbo ni pa pa pa to ri ijoba asiko ojo ojo sare
0: eyan o je iya yen iyan ma je o da ke ma de be to ran to se nti o ma to lo e to lo ma aforiji bi o mo ikere ti o je to boya ojo be je o mo kan to wu se o da o mo pa agbalagba to ti ma so ẹwọn tó gbọkùnrin ọlọkùnrin àbó obìnrin olóbìnrin ló gbéra sókè
1: wọn
0: mọ pátá wọn ṣe ọdá náà
1: so
0: a ń láti máa kanra wa
1: báyìí
0: fún yàrá ń bẹ ni èmi tí o gbélé.
1: Ẹ ṣeun ẹ wọn ní kò sẹ́ni tí ò mọ̀ pé tí ò da ọ̀dà yẹn tí ò kọ́sẹ́ nẹ́pà tó gòkó ìn tó wá lórí ẹ mọ̀ pàrọ̀ mọ́ lọ́wọ́n ọba pín mọ̀dà pápápá ní tẹ̀ fẹ́ sọ pẹ̀sì bá ń dákọ̀ yín ká mọ̀ rẹ́lé.
2: Ẹ fẹ́ sọ ohun náà ni wípé àwa òbí ẹ jẹ́ kí a ṣọ́ra ká rí wípé àwọn ọmọ wa àmójútó wọn bó ti yẹ bóyá ká gbé pè kan yìí.
1: Ó yá o pápápá torí ìjọba àsìkò láàrin ìṣẹ́jú péréte.
3: Mo ti ráàlú gbà ló padà sọ̀rọ̀ lórí ètò yìí. Ó pín sí méjì.
1: Pápákọ̀.
3: Ó pín sí méjì. Number one, tábà lọ sí Matthew 24, àrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn pé kò ṣàdédé ṣẹlẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kí àwa àti àwọn ọmọ wa ká jẹ́ sample burúkú. Èyí tó tún tẹ̀lé ni àwa òbí a nídìí láti máa fi sùúrù fún àwọn ọmọ láti ilẹ̀ wa. Torí òbí mi àsọ̀rọ̀ sí ọmọ báyìí. Tí àwọn ẹgbẹ́ ìlú ṣe báyìí, ọmọ ìyá alágbájá ń ṣe báyìí. Ìyẹn ló máa wá sí àwọn ọmọ yẹn jáde jẹ́ báwo ibo ló rìn sí, báwo ló ṣe ṣe. Wọ́n fi ń jọyìn ẹgbẹ́ burúkú yẹn. Àwọn òjíṣẹ́ Ọlọ́run náà níṣẹ́ ṣe kò sí bí èrò ṣe lè pọ̀ tó. Mo wà ní òkè agbára tí bàbá sọ bàbá ọlọ́wẹ̀rẹ́ dé. Wọ́n ní àwọn ẹnìkan wà bí àwọn mẹ́ta ni. Wọ́n ní ìbọn wà ní wọ́n ní o lè dé títí tí o ti máa kú àwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀ ká pẹ̀lú bọ́ lóòótọ́ ìkan ni wọ́n ti pàṣẹ ọlọ́pàá agbára bẹ̀ yẹn
1: so
3: àwọn òjíṣẹ́ ọlọ́run àti òbí àmì
1: iṣẹ́ ṣe
3: jọ ni olúwa ràn wá lọ́wọ́.
1: Ẹ ṣeun ìyá wa Muran gbà kú ìmọ̀dà pápápá kẹ́ẹ̀bá ń dákọ̀ yín ilé tó lọ.
2: Gẹ́gẹ́ bí nǹkan ta sọ, o ni wípé kí àwọ òbí ká mójútó àwọn ọmọ wa. Ká bá ti ń rí àwọn nǹkan tí kìí ṣe tiwọn lọ́wọ́ wọn, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni máa bí wọn, kìí ṣe ká máa yọ̀ nínú nǹkan tí a gbé fọ́mọ tó gbé wálé. Ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà tó bá mú fóònù wálé tó lọ́rẹ̀ ń lo fún òun, kìí ṣe kí lọ́rẹ̀ ń ṣe tó fún ní iPhone.
1: Ọmọ rẹ ò
2: ṣàgbà fún. Gbogbo àwọn nǹkan báyìí o ní kí àwọ òbí ká mójútó. Nítorí àsìkò wa lágbára Ọlọ́run àtún nípàdé ayọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Orúkọ tèmi ni Elúdípò Olúwakẹ́mi.
1: Tọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó pè wá láti challenge ní géètì ní pa gbogbo yín pátápátá là kí n pé ẹ ṣeun tí ẹ bá wa dá sí tò lénìí. Lálàkọ́kọ́ ná arákùnrin alákọ̀ọ́kọ́ lórí ìta kọ́kọ́ sọ èmi á sọ fún wọn pé dákun ṣe sùúrù ẹ̀wọ̀n ní bójú bá farabalẹ̀ dáadáa. Arimu lẹ́lẹ́kejì ẹ̀yìn lágbọn bí òun ṣe ẹ ráwọn ọmọ wa ẹja tọ́jú wọn. Ká sì fa abalẹ̀ kọ́ wọn kán lè fún wa nísinmi torí ènìkọ́ torí ọjọ́ ọ̀la ni. Ẹ darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tí ń bọ̀ fún àkọ́tún ètò ohun obìnrin lórí ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ̀. Ó kọ tèmi ò yípadà ò tèmi tọ́pẹ́ akin ko li e lo ko temi aya akin ore nti oko e lo n gbadura npe lase edumare titi gba miran won ni fe nikan kan ni wa sawati o se kini o dabo

kí yín ẹ kalẹ ẹ sì kú iṣẹ látàárọ àkójọpọ ìròyìn ilé wa ló ń dé sí ti gbọ yín fún tàṣẹlẹ tòní láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga gbọmágbẹ tó kún fún omi ọgbọn ìmọ àti òye tí a kalẹ sí òpópónà láàbí avenue olúyọlé estate ìbàdàn tèmítọpẹ ọlàwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. ìjọba àpapọ̀ ti gùnlé ìgbésẹ̀ ìfìdímúlẹ̀ 112 tó jẹ́ nọ́mbà ìṣẹ̀lẹ̀ pàjáwìrì orílẹ̀-èdè yìí. ìjọba àpapọ̀ ti ṣetán láti tọwọ́ bọ ìwé ìrànwọ́ owó ìga kejì oní bílíọ̀nù 582 náírà pẹ̀lú àjọ tó ń pèsè iná lọ́jọ́ 14 oṣù kẹsàn-án. àwọn aṣojúṣòfin tanná wàdí gbèsè oní 420 bílíọ̀nù náírà eléyìí tí àwọn iléeṣẹ́ epo rọ̀bì àti iléeṣẹ́ NNPCL tán jẹ àjọ tó ń rí sí gbígbọn epo tí a mọ̀ sí NMDPRA. àjọ tó ń rí sí ṣíṣe owó èlò kùmọ̀kùmọ̀ ìyẹn EFCC ti pàrọwà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣètò ìrólágbára ìlànà ìṣiṣẹ́ àwọn àjọ NPO tako kíkówólé ìgbésùnmọ̀mí. ìròyìn náà rè é lẹ́kùnrẹ́rẹ́. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti gùnlé ìgbésẹ̀ láti mú 112 tó jẹ́ ojú òpó ìpè lásìkò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sójú iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ṣe igbákejì ààrẹ ìyẹn Kashim Shettima ti ṣe pàṣẹ fún gbogbo àjọ tọ́rọ̀ kan láti gbé ìgbésẹ̀ àti ìlànà lọ́kùnrinmi fún àgbéjáde rẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Shettima ló pàṣẹ yìí lọ́jọ́ ìṣẹ́gun nílùú Abuja lásìkò ìpàdé àwọn tọ́rọ̀ kan lórí iṣẹ́ àkànṣe ojú òpó ọ̀hún. ìjọba ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ nílé yìí tí a ti rí iléeṣẹ́ ọlọ́pàá àjọ tó rí sí ìbáraẹnisọ̀rọ̀ àti àwọn míì láti bójútó ìlànà ìṣiṣẹ́ ojú òpó náà. ìgbésẹ̀ yìí ló tẹ̀lé ìbuwọ́lu ojú òpó ìpè lọ́fẹ̀ẹ́ ẹyọkan láti ọwọ́ àjọ okòwò ìjọba àpapọ̀ láti rọ́pò àwọn ojú òpó ìpè ọ̀tọ̀ọ̀tọ̀ fún onírúurú iléeṣẹ́ lásìkò àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. àwọn iléeṣẹ́ tó ń pèsè iná mọ̀nàmọ́ná lólè tó ń kópa nínú ètò àdínkù gbèsè iléeṣẹ́ ààrẹ lẹ́ka ohun àmúṣagbára tẹ́ a mọ̀ sí PPSDRP inú ìrètí wà wípé yóò buwọ́lu ìwé ìrànwọ́ owó ìṣíkejì ó ní 582 bílíọ̀nù náírà láti kojú kùdìẹ̀kudẹ lẹ́ka ohun àmúṣagbára lórílẹ̀-èdè Nàìjíríà. ìgbésẹ̀ yìí inú ìrètí wà wípé yóò wáyé lọ́jọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2026 nílùú Abuja pẹ̀lú ìrànwọ́ ọlọ́dún méje létí ìrètí wà wípé yóò mú àdínkù dé bá àwọn gbèsè àjẹ́lẹ̀ lẹ́ka ohun àmúṣagbára láti lè jẹ́ kí nǹkan tún lè rú gọ́gọ́gọ́ sí i lẹ́ka náà. ìjọba àpapọ̀ ni ló ti ń sa gbogbo ipá nípa ẹ̀náwó láti yanjú àwọn gbèsè náà létí kí ìpèsè afẹ́fẹ́ gáàsì fún lílò lábẹ́lé àti ìrólágbára akitiyan àjọ GENCO nínú ìpèsè iná mọ̀nàmọ́ná kó túbọ̀ lè rú gọ́gọ́gọ́ sí i. ìgbìmọ̀ ilé aṣojúṣòfin lórí àpò ìṣúná ìlú ti gùnlé iṣẹ́ ìwádìí lórí gbèsè òní 420 bílíọ̀nù náírà eléyìí tí àwọn iléeṣẹ́ elépo rọ̀bì àti iléeṣẹ́ NNPCL jẹ́ àjọ tó ń rí sí gbígbọ́n epo lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NMDPRA. ìgbìmọ̀ náà ni ló gùnlé iṣẹ́ ìwádìí lónìí lẹ́yìn iṣẹ́ ìwádìí àyẹ̀wé owó wo àgbà nínú èsì àyẹ̀wò owó ọlọ́dọọdún ọdún 2023 tó yẹ kí gbogbo gbèsè náà wà ní 800 bílíọ̀nù náírà. èsì náà ṣàlàyé àwọn ọ̀nà létí gbèsè ọ̀hún
tó fi jẹyọ eléyìí tó dìrọ̀ mọ́ kíkó wọlé àti àjẹ́lẹ̀. Wọ́n sàlàyé wípé ìwádìí fihàn wípé àwọn ilé-iṣẹ́ epo rọ̀bì tó lé ní 136 lábẹ́ àjọ Dapman, Moman àti Merman ń lọ̀rọ̀ kàn nínú ọ̀rọ̀ gbèsè náà. Ààrẹ ilé aṣòfin àgbà Sẹ́nítọ̀ Godswin Akpabio ló ti kọ̀wé ẹ̀sùn mọ́ ilé-iṣẹ́ elétò ààbò DSS lórí ìrànmọ́ ọ̀rọ̀ rẹ̀ tako apá àríwá tán fìrò rẹ̀ mọ́. Akpabio ló yọ̀da ìwé ẹ̀sùn náà nípasẹ̀ ẹni tí ṣe olórí òṣìṣẹ́ rẹ̀ ìyẹn Chinedu Apubeze lónìí, lẹ́yìn tó sì pàrọwà sí àwọn ilé-iṣẹ́ elétò ààbò láti ṣe ìwádìí lórí ìṣẹ̀dá àti ìlànà pínpín gbólóhùn náà lójú òpó Facebook àti àwọn bùnmí. Ààrẹ ilé aṣòfin àgbà tako ọ̀rọ̀ náà lẹ́yìn tó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí òfegè. Ilé-iṣẹ́ ológun orílẹ̀ lórílẹ̀-èdè yìí ti ṣe àwọn àtúntò fún àwọn adarí rẹ̀ lẹ́yìn tó sì kó àwọn adarí lọ sí àwọn ibùdó tó ṣe pàtàkì pẹ̀lú onírúurú ìyànsípò fún ìrólágbára ìdáhùn rẹ̀ sí àdojúkọ ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè yìí. Adelé adarí lẹ́ka ìlú Koro fún ilé-iṣẹ́ náà Colonel Apoponila Enela ló kéde ìyípadà yìí nínú àtẹ̀jáde tó jáde lónìí pẹ̀lú àlàyé lórí pàtàkì ìgbésẹ̀ náà. Lábẹ́ ètò yìí ni ẹni tí ṣe ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ ológun lórílẹ̀-èdè yìí ìyẹn Lieutenant General Wahidi Shaibu ló ti yan Major General IA Àjọṣe sí ẹ̀ka ètò ààbò àjùmọ̀ṣe ní apá ìlà oòrùn àríwá àti àwọn onírúurú ìyànsípò míì. Ẹni tí í ṣe alága àpapọ̀ fún àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú kùmọ̀ọ́kùmọ̀ lórílẹ̀-èdè tí a mọ̀ sí EFCC ìyẹn Ọlá Olúkóyèdè ti parọ́wà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe àgbékalẹ̀ òfin fún ìrólágbára ètò ìforúkọsílẹ̀ àti àmójútó àwọn ilé-iṣẹ́ tí ò lérè nínú tí a mọ̀ sí NPO láti mú àdínkù dé bá kíkó owó lé ìgbésùnmọ̀mí. Olúkóyèdè ló pe ìpè yìí lásìkò ètò àyẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta nílùú Ìbàdàn eléyìí tí ó jẹ́ ara ètò àyẹ̀wò àpapọ̀ ọdún 2026 lórí ẹ̀náwó lórí ìgbésùnmọ̀mí fún àwọn àjọ NPO ọ̀hún ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí. Lẹ́yìn tí alákòóso ìpínlẹ̀ Èkó níléeṣẹ́ EFCC ìyẹn ACE Abinado Anajere lẹ́yìn tó ṣojú fún sọ̀rọ̀ lórí pàtàkì ìgbésẹ̀ yìí pẹ̀lú àrọ́wà sí gbogbo àwọn àjọ tọ́rọ̀ kàn láti tẹ̀lé ìgbésẹ̀ ìdáàbòbò iṣẹ́ wọn ní pàtàkì jùlọ látàrí àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé kòpẹ́kòpẹ́ jákèjádò ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn ilé wa fún ti àṣálẹ̀ tòní ṣùgbọ́n ká tún máa lọ ẹgbọ́n àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí ẹ. A lórí ọ̀fẹ́ láti máa fi pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti gùnlé ìgbésẹ̀ láti mú 112 tó jẹ́ ojú òpó ìpè lásìkò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sójú iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ṣe igbákejì ààrẹ Kashim Shettima ti ṣe pàṣẹ fún gbogbo àjọ tọ́rọ̀ kàn láti gbé ìgbésẹ̀ àti ìlànà lọ́kìnrínmi fún àgbéjáde rẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Amúwa fihàn pé àwọn ilé-iṣẹ́ tó pèsè iná mọ̀nàmọ́ná léyìí tó ń kópa nínú ètò àdínkù gbèsè ilé-iṣẹ́ ààrẹ lẹ́ka ohun àmúṣagbára tí a mọ̀ sí PPSDRP inú rẹ̀ ti wà wípé wọ́n buwọ́lu ìwé ìrànwọ́ owó ìṣíkejì ó ní 500 billion ó lé 72 náírà láti kojú kùdìẹ̀kudiẹ lẹ́ka ohun àmúṣagbára lórílẹ̀-èdè Nàìjíríà. A mẹ́nuba wípé ìgbìmọ̀ ilé aṣojúṣòfin lórí àpò ìṣúná ìlú ti gùnlé iṣẹ́ ìwádìí lórí gbèsè onírinwó bílíọ̀nù ó lé 22 náírà eléyìí tí àwọn ilé-iṣẹ́ elépo rọ̀bì
ati ile ise NNPC le je ajo to ri si gbigbo epo lorile ede ti a mo si NMDPRA. Lakotan amu afin pe en ti se alaga papo fun ajo to ri si sisowo ilu kumokumo iyun EFCC Ola Olukoyede ti parowa si ijoba ipinle Oyo lati se agbekale ofin fun irolagbara eto iforukosile ati amojuto awon ile ise ti o lere ninu ti a mo si NPO lati mu adiku deba kikowole igbesu mami. Akojopo ati atuto iroyin te gbo in lo wa lati owo temitope akiku ilu e ayewa lati ma gbo wa ni awon oju opo ibanidore wa gbogbo at West Radio 893 atule ma gbo wa ni oju opo Facebook West Radio 893 FM fan page atule kasi wa loju utakun agbaye www.westradio893.com ayewa lati kasi yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp to ba ni iroyin te be fi to wa leti loju opo 091 6893 2000. Temi tope o lawole ni oruko temi. E shi yon teng bewa. O lorun yobu kwenye. Unra yon lasun.

0: lọ́kọ láyà ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi máa ládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò, ẹ̀yin tó ń fẹ̀tọ́dùn lórí ètò kó tó dariwo lolúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ yóò ti máa yanjú ẹ̀. Olúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ aláti ṣe ó yá tara ṣàṣàgbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ètò kó tó dariwo balẹ̀ bí àràǹtẹ̀tẹ̀ ògòrí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún toko káàdánà ó gbọ́ kúrò fún òbẹ̀ olúgbẹ̀mẹ̀gà ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni tààrún dé abẹ́ mọ̀ pé ń tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni. Rédíò àpọ̀sítò lórí ètò kó tó dariwo ẹ jẹ́ àjọ gbọ́.

kò nílé mo bòdè kí n tó wọlé o ajá o ṣùgbọ́n ni mí mo bòdè ọlọ́run bàbá mi. Torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọ̀lọ̀jọ̀ tóun náà wọ̀ ló tí ò bòdè ó dẹran àmúbọ̀ ọ̀ṣà kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi bẹ̀bẹ̀bẹ̀ tó ti ń bẹ̀ káyó tó máa bẹ ọ̀wàwàwà tó ti wà kí èèyàn ó tó máa wà ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan yágbóyà jù ọkùnrin ogun ọba mi aṣòro kọlù bí òkèrè gbígbẹ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ó tóbi tóbi tóbi ọ̀run ò gbà ọ́ ó gágágágá ọ̀run ò gbà ọ́ ó fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́ bó o ṣe ga tó bó o ṣe gùn tó bó o ṣe fẹ̀ tó ó náà lọ́run ò ṣe gbà ọ́ bọ́run ò ṣe wá gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yóò gbà ọ́ ò wá fọ̀run ṣe lé ó fi ayé ṣe àkótì tìṣẹ̀ gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ ọba mi òkè kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ni akin nínú ilé akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ aṣúdẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ ìwọ́n ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù pẹ̀rù lẹ́rù ìwọ́n ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọgbó lọ ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń ṣá òòhò gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rù ń bà mí olódùmọ̀rẹ̀ àlọ́ tó fi ń ṣàgbára gan kò yé èèyàn mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ èmi ò mọ́ o àmọ́ dáyé mo bá là lọ́wọ́ ni alábẹ tó kọ́ èmi ò mọ́ o egógó ló fi rọmọ sínú aláboyún aláboyún ń jẹ gbígbóná ń jẹ tútù bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbè iṣẹ́ rẹ ni olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ẹ̀rù ẹ̀ ń bà mí ṣe olódùmọ̀rẹ̀ ìwọ ló ń fọba jẹ ìwọ náà ló tún ń rọba lóye ìwọ nìkan lọ́ba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe fìlà fún o ìwọ nìkan lọ́ba kan ṣoṣo tí gbogbo ọba ayé ń ṣe kábíyèsí fún ìwọ náà lọ́ba kan ṣoṣo tó jẹ́ wípé òun ṣọ́ gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo kò sí security kan ti ń sọ ìwọ olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ òun tó fi ń ṣàgbára kò yé èèyàn ìwọ ló gbé ni níjà kẹrù ó bo níjà o ò bẹ́ẹ̀ nìkan jà tọwọ́ bọ gbogbo ara lé lójú ni ọ́ ṣebí ìwọ ló gbèjà àwọn ọmọ ìsírẹ́lì lọ́jọ́sí òun tójú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bu adágún omi pupa kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́
Ìwọ lo lójú iná, alápá iná, ẹlẹ́nu iná, ọlọ́wọ́ iná, gbogbo ara rẹ̀ kìkì dá iná ni o. Ìwọ gan ni náà jó nínú Olódùmarè. Ló fi jẹ́ wípé bó bá wù mí o, mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná. Bó bá ṣètún wù mí, mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná o. Àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin. Ìwọ náà niná ti ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣerun. Kábíyèsí Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ẹ̀rẹ́ ń bà mí Olódùmarè. Ẹ̀rẹ́ ń bà mí o Olódùmarè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Àgádágodo ẹ̀mí gbogbo èèyàn, ìwọ ló ń ṣí o, ìwọ ló ń tì í. Bó bá wù ọ́, ó ṣì tẹlòmí. Bó bá ṣètún wù ọ́, ó ti tẹlòmí. Tí ó ṣe bàbá lẹ́yìn tí ó bí ọ́ lè rè. Ta ni yóò àádọ́ lẹ́jọ́ Olódùmarè? Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Láyà àjẹjọ nígbà mò ń dágbére lórí ètò yìí, mo ní bó bá dùn ní òun ká tún jọ pàdé ni. Ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ ọ̀hún ṣé kí n má tàn yín, àbá ni mo dá. Ọlọ́run ọba mi òkè ló bá ń jù ú lóhun tẹ̀. Ṣé kí n má tàn yín o? Láàrin ìjẹjọ sóní tí mò ń sọ̀rọ̀, ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ ìjì ló ti jà, Ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ. Àwọn kan ti kú o, àwọn kan la kù. Lára àwa tá a kò wáyé, àwọn kan ń bẹ, wọ́n ń tọrọkú fún wọn ni. Àní lára àwa tá a kò, àwọn kan fún alára tí wọ́n làwọn ń tọrọkú fúnra wọn. Ẹ̀yin wọ́n bí mí léèrè pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀. Ìdí tó fi rí bẹ́ẹ̀ kò yé mi náà o, àmọ́ o, mo rántí ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ ẹnu Ọlọ́run ni. Olóhun ó ṣàánú fáwọn tóhun ó ṣàánú fún ni o, òun ó fi orí ọ̀fẹ́ òun hàn fún àwọn tóhun ó fi hàn fún. Ló fi jẹ́ pé èmi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM àti gbogbo ẹ̀yí tẹ́ ń gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àánú la rí gbà o, ṣé kí n má tàn yín? Ewúrẹ́ ilé ń wo alápàtà mi bí kó kú ni, àgùntàn ọ̀dẹ̀ ń wo alápàtà mi bí kó rọ̀run ni. Èèwọ̀ tọ́mọ ẹ̀dá yé ń wo àwọ̀dì òkè mi ni bí kó dá lápá o, orí ẹ̀yẹ ní ń kẹ́yẹ yọ. Ọ̀tá ní ń dọ́mọ ẹ lókun, àwọn wọn ń dà lóró o, àwọn wọn ò ní kó lè ó wá jà, àwọn wọn ò tún ní kó ló kó wá mu. Àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ o. Bàbá mi òkè ló gbà àkàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ̀. Ó gbà pọ́npọ́ lọ́wọ́ òní pọ́npọ́, ó fi fọ́ọ̀mù òní pọ́npọ́ lórí pòpòpò tó ní pọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀, bẹ́ẹ̀ òní pọ́npọ́ gbọ́dọ̀ gbìn. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ló jẹ́ ní Tolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀, ó ti fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun o, ó sì ti gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí? Ta ni yóò dùn bí mímọ́ rẹ̀? Ẹn tó ní ọ̀wọ́ mímọ́ àti àyà funfun, ẹn tí ò gbé ọkọ rẹ̀ sókè sí asán tí ò sì bá wọn búra ìtàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa o àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlá rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ o, tó ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Òun ni ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà, ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba Ògo fẹ́ wọlé ni o. Ta ni ọba Ògo yìí? Olúwa àwọn ọmọ ogun, òun náà lọ́ba Ògo.

0: ọ̀tọ̀ ẹ̀kálẹ́ o gbogbo ọmọ Nàìjíríà ẹ̀kálẹ́ o ní gbogbo bí ti afẹ́fẹ́ ìkànnì ń fẹ́ dé. Mo kọ́kùnrin o, mo kóbìnrin, mo kọ́mọdé, mo kẹ́ àgbàlagbà, mo kọyànnú, mo kẹ́ àṣẹ ẹ̀dí, gbogbo ẹ̀yin ládé ládé, mo kìyìn o ẹ̀yin ọrùn ilẹ̀kẹ̀, mo ṣe yín ní pẹ̀lẹ́, ẹ̀yin ọ̀tọ̀kùlú èlò, gbogbo yín pátápátá mo kì torí pé àdáṣe báyìí o náà ní húnmọ o ìbà ò ní húnmọ tọ àtúntì dé lálẹ tò ní o ṣé àlàáfíà lẹwà gẹgẹ báwa náà ṣe wà àlàáfíà kọ mọ abáyín bí ẹjẹ mọ kí n kú iṣẹ àtàárọ lọlọlọdùmọrẹ Ọlọ́run ọba mi òkè yóò kó dé ìgbìyànjú gbogbo wa ládé àní ṣàṣe dànù láṣẹ olódùmarè. Onílé apá ọ̀tún ẹ dákun ẹ tètè lọ́ba ń késó nílé apá òsì. Kẹ̀lé ó gbọ́ kò náà ó tètè sọ fún toko. Káàdán náà ó gbọ́. Gọ́n náà ó tètè lọ́rọ̀ fóòbẹ̀. Ètò yín dé o. Ètò tẹ́ ti ń fojú sọ́nà fún ó ti gòrí àgbàgbé lálẹ́ ètò ní. Kó tó dariwo lápẹ́ o. Kó tó dariwo lètò. Ètò ni kó tó dariwo. Ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú olúgbémigan Mọ́tòṣọ́. Yo radio apostle aro gbolohun bi eni ro goolu yin re omo ya adua ni kanlekun yin ni kokoko to oye gbe radio yin soke o ko ma ke tantantan ije loruko gbogbo awon ta jo mu eto ye wa se ti gbo yin Látorí àwọn aláṣẹ ìkànnì ta wà é, àwọn ọ̀gá lọ́gá ní abala ìkàkọ̀ kan. Samuel Adelere, òní ọlọ́wọ́ Bọ́tìn fún sáà ta wà é, àti gbogbo àwọn tájọmọ́ daṣẹ́ da ọpọlọpọ̀ lórí ètò yìí, tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀, gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé Lorúkọ àwọn èèyàn yìí, ó ní èmi olúgbémigà Ọmọ́tòṣọ́. Yo radio apostle is here again. Ẹ ǹlẹ́ ń bẹ òun ó jàre, ẹ kú kalẹ̀.
1: Ìlọ́ni gbò ó, ẹ̀fọ́ ló lọ́dàn ó, àgbẹ̀ ló làrọ̀ àlùkò ló lọ sùn lẹ́kẹ̀lẹ́kẹ̀.

láyà ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi máa ládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò, ẹ̀yin tó ń fẹ̀ tọ́dún lórí ètò kó tó dariwo lolúgbẹ́mi gan mọ́tòsọ yóò ti máa yanjú ẹ̀. Olúgbẹ́mi gan mọ́tòsọ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ láti ṣe ó yá tara ṣàṣàgbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀.

kọ́rọ̀ ọ̀hún ó tó dàríwò kó tó di pákáleke, kọ́rọ̀ ọ̀hún ó tó di gbàṣgbòṣ. Ẹ̀dẹ́kùn ẹja yanjú ẹ̀ gbogbo àwọ̀ láàrin lọ́kọ láyà, láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, láàrin alájọgbé, láàrin aládùúgbò. Kọ́rọ̀ ọ̀hún ó tó dàríwò ẹ̀dẹ́kùn ẹja yanjú ẹ̀. Sẹ́yìn ti gbàgbé ni pé Ọlọ́run ọba mi òkè ìfẹ́ ni ó kọ́ rẹ, ìfẹ́ ló sì fẹ́ ká fi máa bára wa ṣe. Ló fi jẹ́ wípé ètò igan kó tó dariwe ètò Ọlọ́run ni, Ọlọ́run ọba mi òkè ló mọ̀ gbé kalẹ̀ torí ìbá méjì kọ́ ò. Ká fi lè máa gbé pọ̀ ní ìfẹ́ àti ní àlàáfíà ni. Ẹyin o, ètò kó tó dariwo ni o. Bọ́rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú àwọ̀ bá ti dórí ètò yìí, ẹ̀dákun ẹjọ́, Ọlọ́run yóò lọ́wọ́ sí, torí pé ìṣe Ọlọ́run ni. Àwọn adùn ṣe bí ohun tọ́lọ́run lọ́wọ́ sí, àsòro ṣe bí èyí tọ́lọ́run ò mọ̀ ń parẹ́. Kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo. Ẹ̀dákun ẹja yanjú ẹ̀. Ẹ̀yin wo gan wọ́n fẹ̀tọ́ yín dùn rí? Ẹ̀yin wo gan wọ́n fọwọ́ ọlá gbá lójú? Ẹ̀yin wo gan ni wọ́n yàn jẹ́ o? Ètò yín rèé o kó tó dariwo. Bàbá rẹ̀ tá à ń yàn jẹ́ tá à ń fọwọ́ ọlá gbá lójú? Ẹ̀dákun bó bá ti sáré kàbàkàbàkàbà dórí ètò yìí, ó di dandan ó máa gbẹ̀tọ́ rẹ̀ padà. Ẹ̀yin o, ẹ̀ńtà ń rẹ jẹ, ẹ̀ṣì rẹ lò mí, wọ́n mọ sọ páwọn làwọn lò ní. Àwọn tó lànà dà ẹ wá wí fún mi ó jẹ́ ẹ̀ń tẹ́lẹ̀ bàṣù bàṣù, ẹlẹ́yìn lẹ́nilẹ̀, ẹ̀yin wo? Ọlọ́run ọba òkè ló nílẹ̀ ó já é. Ọ̀làfin máa ń sọ wípé ẹ̀dákun ẹja ṣe pẹ̀lẹ́ o, ìdímèrè sọ gígùn kó o mọ́ bá gúnkì aládi. Ètò kó tó dariwo ètò fún àwọn tá à ń pọ́n lójú ni. Ètò kó tó dariwo ètò àwọn tá à ń ni lára ni. Àwọn tá à ń rẹ jẹ. Bọ́rọ̀ wọ́n bá ti dórí ètò yìí, ẹ̀dákun wọ́n ó gba ẹ̀tọ́ wọn padà. Ló fi jẹ́ wípé èmi ò ní bẹ̀rẹ̀ ètò yìí láì kọ́kọ́ kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn. Bí n bá ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè tán, ẹ̀tí mo sì gbé òṣùbà ràbàǹdẹ̀ fún Ọlọ́run ọba mi òkè, wọ́n kí àwọn èèyàn o, àwọn ọmọdé ó bàjẹ́. Àwọn tí wọ́n gbárùkù tì wá lórí ètò yìí tí wọ́n bá wa fọwọ́ tì lẹ́yìn tí ò fi wó o. Kábíyèsí o, mo ṣí fìlà forí adé bá mi, Olúbàdàn ọtílẹ̀ Ìbàdàn. Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arusa Wanu. Bàbá Kádí ó pẹ́ lórí o. Kírùkẹ̀rẹ̀ kó dọkẹnimọ̀ ẹ lọ́wọ́ nílẹ̀. Àwọn aláboyún ilé yóò mọ bíwẹ́rẹ́. Àní nílẹ̀ yóò àwọn àgàn wọ́n mọ tọwọ́ àlàbóṣù. Èkó mọ kébí Èkó, ẹ̀yẹ ó mọ kébí Ẹ̀yẹ. Àwọn ọmọ èèyàn gan yóò mọ fọ̀n bí ọmọ èèyàn. Àwa nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Tọ́ bá mi Arusa Wanu pé tí yín bá ti ń já ọmọ yín ni o. Rédíò Apostle òní ń pè bàbá ní kí bàbá. Tọ́ ẹ ṣeun ìgbà gbogbo bá mi. Tọ́ ó dáná o, ẹ jẹ́ kí n máa fi orí adé kí gbogbo àwọn bálẹ̀ bálẹ̀. Ẹ jẹ́ ń kí àwọn olóyè ní ilẹ̀ Ìbàdàn. Àwọn ọmọdé ó bàjẹ́. Gbogbo olóyè ilẹ̀ Ìbàdàn, gbogbo yín pátápátá, òní mo kí o.
ẹ̀sà kò bẹ́ẹ̀ ṣe ń tì á lẹ́yìn láṣì olódùmọ̀ rẹ̀ ojú ò ní tì yín. Mo kí gbogbo ẹ̀yin bálẹ̀ bálẹ̀ ẹ̀yin ọkọ ìlú. Mo fi bá mi adérójú Tìmótì. Mo fi kí gbogbo ẹ̀yin bálẹ̀ bálẹ̀ ilẹ̀ Ìbàdàn. Àti ilé àtòkó. Gbogbo yín pátápátá mo kí. Onídòó ti ìlú Ìdòó. Mo kí yín ò bálẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ikọ̀ ọkọ̀ tó dariwo nílé lóko lẹ́yìn odi ẹmọ̀ ṣeun. Ẹ̀ní ṣàṣetì láṣì olódùmọ̀rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ òkèrè láṣì olódùmọ̀rẹ̀. Ẹ kórè òkò délé. Ẹ̀ní kọ́nà bí èéfín ò láṣì olódùmọ̀rẹ̀. Wọ́n à ní gbàgbé àwọn tèmi, àwọn onímọ̀ nípa ètò òfin, àwọn onímọ̀ nípa ètò ìdájọ́. Gbogbo yín pátápátá mo kí ẹ̀yin sáànù sáànù, ẹ̀yin adájọ́ tó mo yún gbínú karahùn. Mo kí yín ò, ọpọlọ yín kò ní dàrú. Àlékún ọgbọ́n, àlékún ìmọ̀, àlékún òye láṣì olódùmọ̀ rẹ̀. Àẹ́kú ìfọmọnìyàn ṣe. Bí n bá ní mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín, mélòó mo fẹ́ sọ, mélòó mo fẹ́ kà. Kọ́rò mọ̀ tí ìdọ́dọ̀ yín ni, ẹ ti bá wa tọpasẹ̀ rẹ̀ nílànà tòfin. Kò ní bàjẹ́ fún yẹn láṣì olódùmọ̀ rẹ̀. Tọ́ gbogbo ẹ̀yìn agbófinró mo kí yín ò. Ẹ̀yìn ọ̀rẹ́ mi DPO gbogbo mo kí yín ò. Ẹ̀ní ṣìṣe ò láṣì olódùmọ̀ rẹ̀. Gbogbo ẹ̀yìn ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ ẹ̀yìn ikọ̀ àmọ̀tẹ́kùn ẹ ṣeun ṣeun. Mo dúpẹ́ gan-an ni lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin aláṣẹ nílẹ̀ yìí mo kí yín ò. Ẹ̀yin tá a gbọdọ̀ mọ dákọ lórí afẹ́fẹ́ mo kí yín. Bẹ́ẹ̀ ṣe ń tì á lẹ́yìn ojú ò ní tì yín láṣì olódùmọ̀ rẹ̀. Tọ́ bẹ́ẹ̀ ni wọn ò ní gbàgbé mọ̀mọ́ tí a níkànnì yìí. Màmá ajínrere obìnrin Líliàní bá dé mọ sí. Màmá ẹ ti bẹ̀rẹ̀ dáadáa láṣì olódùmọ̀ rẹ̀. Ẹ parí ẹ̀ síbi tó dá o. Ohun tẹ́ fi ń wọ Ọlọ́run èṣù ní babẹ̀ jẹ́. Tọ́ ó yá o, ètò kó tó dariwo ó bẹ̀rẹ̀. Bá a ṣe kọ̀wé rẹ̀ lálẹ́ tòní. Lẹ́yìn ta ti kí gbogbo àwọn ikọ̀ ọmọjò bàjẹ́ tán. Ẹ jẹ́ ká dàbàrá bo ṣẹ̀kẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ sí mọ́ pọtọ̀ fún ẹ̀ẹ́lẹ̀ ní yọ̀yọ̀yọ̀. Ṣẹ rántí ṣẹ gbàgbé o. Bẹ́ẹ̀ bá ṣì ti gbàgbé ẹ dákun ẹ jẹ́ ràn yín létí. Ebi aroko tì sí oná làáfà bọ́ sí. Ọ̀rọ̀ tá ń bá bọ̀ níjẹjọ. Orí ẹ̀ náà láàmọ̀ tẹ̀síwájú lónìí ò, àbẹ́ ti gbàgbé ni. Ọ̀rọ̀ arábìnrin kan tó sáré wá sọ́dọ̀ wa ká gba òun. Ká gba ọ̀kẹ̀, àwa èéṣó lùgbàlà. Ọlọ́run nìkan lọba ti ń gba ni. Ó lọ́rọ̀ tóun ń gbé wà yìí, ó ti ga jẹ̀mí òun lọ o. Ṣé ọ̀dọ́ tí a lọ wá fẹ́ sọ̀kalẹ̀ sí? Ó ní bẹ́ẹ̀ ni, ó dà náà sọ̀kalẹ̀. A mọ̀ wípé bó bá ti sọ ọ́. Síwájú wa, Ọlọ́run ọba òkè náà ni ó bá wa gbé. Lárábìnrin yìí bá tẹnu bọ̀rọ̀ rẹ̀.
ọlọ́kọ̀ òun ló mọ̀ fẹ́ yín òun jẹ́ o. Ọlọ́kọ̀ òun fẹ́ fìyà jòun lájẹgbé. Ọlọ́kọ̀ òun ó fẹ́ sọ òun padà sí ẹsẹ̀ àárọ̀ ni. Níbo ni kóhùn ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò ayé òun? Gbà mo ṣe àwọ̀ arábìnrin òun náà fin dáadáa. Mo rí i pé mọ̀mọ́ yìí náà ti gbọ́jọ́ lórí kí a lọ́ aṣẹlẹ̀. Èèyàn bá sì ní kéèyàn ó wò ó, yóò ti bímọ tó bíi mẹ́ta sí mẹ́rin. Mọ̀mọ́, láago mélòó lọkọ yín wá fẹ́ léyìn dàáta? Ẹ̀yìn, nígbà tí ó tẹnu bọ̀rọ̀, ó ní, bóyá nítorí pé òun ò ti rọ́mọ bí, mo tún tú ìjókòó jó. Torí pé ngbà mo kọ́kọ́ rí mọ̀mọ́ òun ti ń sọ̀rọ̀ pé ọkọ òun fẹ́ lòun dà síta. Mo rí pé láago mélòó, ṣé mọ̀mọ́ eléegun ò ní tí ìbímọ tó bíi mẹ́ta mẹ́rin? Bàbá ṣe ti ń bímọ tẹ̀lé ra wọn ni, yóò ti bí tó bíi márùn-ún mẹ́fà gan pẹ̀lú. Màmá yìí tẹnu bọ̀rọ̀ o. Bí ikú ṣe pá, bí ọ̀bẹ ṣe kún, ó ṣàlàyé èyí tó kángun sọ́dọ̀ tiẹ̀. Ṣèbí wọ́n sì ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà, òní wọ́n ń pèrú wọn. Ẹkú ti mọ̀ wá wípé bẹ́ẹ̀ bá ti kó ẹjọ́ wá sọ́dọ̀ ti àbáhùn. Àwo sọ̀túnsòsì làwa ò mọ́ bàbí kankan jẹ́ ni. Àtànà wádìí ọ̀rọ̀ ọ̀hún dáadáa débi tó lápẹrẹ. Àwa gbá òtítọ́ ọbẹ̀ mú. Ẹ̀yin náà kú mọ̀ wípé bọ́rọ̀ bá ti délẹ̀ báhùn. Ó ti ní ṣe pẹ̀lú èèyàn méjì ni. Ó kéré tán èèyàn méjì bí ọ̀bá ju méjì lọ. Ẹ̀yìn ò, bí èèyàn bá ṣì fẹ́ mú kí ọ̀rọ̀ ọ̀hún kó nítumọ̀ ní ìlànà títan ìmọ́lẹ̀ ṣe, èyàn ó pe àkọ́kọ́, èyàn ó pe ẹ̀kejì o. Màmá yẹn rojọ́ tiẹ̀, àmọ́ ò ju gbogbo ẹ̀ lọ, àkeṣe ọkọ̀ náà. Ha! Nígbà tọkọ màmá yìí dé, ẹ̀yin kọ́ yìí, gẹ̀gẹ̀dẹ̀ gbiná o. Aláàárẹ̀ jó àgbá, nǹkan gbé nǹkan hanu. Àṣé kí n má tọ̀ yín, pẹpẹ ẹ gbọ́mọ kan o.

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Moráàánú gbà, èyí tí ìjọ Moráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábí omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù, ayérayé Ọlọ́run, Olúwa gba ọpẹ́ wa. Adúpẹ́ sísun, adúpẹ́ jíjí, adúpẹ́ orí ọ̀fẹ́ tá a rí gbà lọ́wọ́ yín. Olúwa gba ọpẹ́, adúpẹ́ pé àti ẹ̀tún jẹ́ ìkan nínú àwọn tí wọ́n ń pè ní àlàyé nínú oṣù Sẹ̀tẹ́mbà yìí. Òjì apárẹ́ máyé lára, ò jẹ́ nǹkan tó jù wá lọ ṣe wá nínú gbogbo bílù ṣe lé tó ẹ̀sà ń tọ́jú wa náà ni. Ní orúkọ Jésù, Olúwa gba ọpẹ́ wa. Olórin yẹn ni ó ń tọ́jú wa.

wa, ọpẹ́ ńlá ni Ọlọ́run tọ́jú wa, ó ń pa wá mọ́ lójú orun lójú àlá. Olúwa mọ̀ lóore, Olúwa gba ọpẹ́ wa ní ti ẹ̀ṣẹ̀, Olúwa dáríjì wa. Gbogbo ibi tá a ti gbà tá a ti mú ojú ògo yín bínú, Olúwa dáríjì wa. Olúwa, mo fi lé iṣẹ́ tí a ti ń ṣe prógráàmù léwu Ọlọ́run lọ́wọ́ lórúkọ Jésù. Olúwa gbé wọn ró, Olúwa gbé wọn ró ní orúkọ Jésù. Èṣù àti ẹ̀ṣẹ̀ mọ́jú ráyè ń bẹ̀ àtolóòtú àtàtọ́kùn lórúkọ Jésù. Olúwa, ẹ mọ́ tọ́jú wọn nínú prógráàmù lórúkọ Jésù. Olúwa, gba gbogbo ògo. Adúpẹ́ nítorí pé o ti gbọ́, à ń tẹ̀síwájú. Olúwa, ẹ mọ́ bá wa lọ. Adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Jésù Kristi Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Mo kí gbogbo ọkàn alàyè tó wà lábẹ́ ohùn mi, mo gbàdúrà fún yín, mo sọ wípé ẹ ó rí àánú gbà. Lórí ètò wa kan náà ni àlá àti ìtumọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ máa ń pè mí lọ́sàn-án lóru lórúkọ Jésù. Àti èmi àtẹ̀yìn, a ó ra àánú gbà, a sì ní jọjọra wa lójú. Mo wá tún sọ lónìí, àlá tí a fẹ́ sọ nípa rẹ̀ lónìí ni téèyàn bá ń fi gbogbo ìgbà rí pé òun bí ọmọ, kíní yẹn pé ó pín sí ọ̀nà méjì. Téèyàn bá lálàá pé òun bí ọmọ, tó bá jẹ ẹni tó nípè lórí, tó bá rí pé ó bí ọmọ, lọ́pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ ìránṣẹ́ ló máa ń dúró fún. Ṣùgbọ́n wọn tó ò bá nípè, tó bá rí pé ó bí ọmọ, ìyẹn dàbí ìgbà tó yẹ pé ire tuntun kan ń bọ̀, ó ń bọ̀ lójú ọ̀nà rẹ. Tó bá ti ń lálàá, torí ẹnì kan pè mí, ó lóun lálàá pé òun bímọ, bàlágbàdẹ ni, ẹni tó ti kúrò lọ́wọ́ ọmọ bíbí ni. So ó wá ní aṣọ máa bímọ ni, àbọ̀ ọmọ ọmọ òun ló fẹ́ bímọ? Rárá o, ó rọ ọmọ ọmọ ẹ lè padà bímọ. Ó depend lórí irú ẹni tí ó ń lálàá. Ẹlòmíì bí Ọlọ́run bá ṣe gbé wá fún Ọlọ́run fún ẹlòmíì lẹ́bùn àlá, tó pé tó ń bá lálàá pé òun bímọ, lóòótọ́ lóòótọ́ èèyàn tó wà ní sọ́ràndì ẹ lè bímọ. Bẹ́ẹ̀ bákan náà, ẹlòmíì lè lálàá kó lórí pé bóyá òun bí ọmọkùnrin. Iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Tó bá dẹ̀ yẹ pé ẹni tí ò sí ní ọwọ́ pó ń bímọ, Ọlọ́run ń pa lówe fún ni pé ó máa ní nǹkan ayọ̀ kan, pé ó fẹ́ ní ìròyìn ayọ̀ kan.

tó ẹ jẹ́ kí n mọ̀ kí wà káàbọ̀ padà láti ojúde lọ́hùn-ún tá a ti lọ rè é kàn sí màmá moráàánú gbà. Tọ́ ọ̀rọ̀ náà rẹ o, ọ̀rọ̀ rẹ láti gbọ́ látẹnu màmá yìí, ọ̀rọ̀ láti gbọ́ látẹnu wòólì ọlọ́hun aláàyè tọ́lọ́hun lò fún ìran tá a wà yìí o. Bàbá ń sọ̀rọ̀ nípa ẹ̀bùn ìtumọ̀ àlá. Ọlọ́run fún àwọn kan lálàá, wọ́n la àwọn òmọ̀túmọ̀ rẹ̀. Ọlọ́run fi gbé àwọn kan kalẹ̀ wípé àníṣẹ́ ẹ̀lọ́mọ́ bá ń túmọ̀ àlá fún àwọn.

ẹjẹ́ kí n mọ̀ ṣe àdúà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́ tòní. Ẹ̀mí mi ṣàdúà fún yín nínú létẹ̀ tí ń gbọ́ mi lálẹ́ tòní o. Ìgbéyàwó yìí tó ti ń dùn, ìgbéyàwó yìí tó ti ń lárinrin, ohun tí ó dàlẹ́ yín rú. Ọlọ́run ọba mi òkè kò ní gbà láàyè láti mọnú ìgbéyàwó yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ mi lálẹ́ tòní tẹ́yìn ò tí ì ṣègbéyàwó, ìrìn àjò tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ní lè parí ẹ̀ láṣẹ olódùmọ̀rẹ̀ ẹ ní tẹsẹ̀ bọ́ o. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ bá ti bímọ tí wọ́n ti ń súnmọ́ àti ṣègbéyàwó, ẹ dákun ẹ bá ń pè wọ́n sídi rédíò. Wọ́n nílò láti gbọ́ ọ̀rọ̀ alẹ́ tòní. Ń ṣe mí bí kí n gbé ohùn àwọn tí mò ń sọ yìí kí n gbé jáde. Kẹ́ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ọkọ arábìnrin yìí, kódà kẹ́ ẹ jorí àrùn. Ẹ ní mọ̀ gbà tómi ó mọ̀ bọ́ lójú yín. Àmọ́ ó ṣe ni láàánú, n ò ní lè gbóhùn rẹ̀ jáde. Torí bá méjì kọ́, tẹ́yìn ò bá fẹ́ kó bàjẹ́, ó ní bá a ṣe ń ṣe. Torí pé ipò tárákùnrin tí mò ń sọ yìí wà lọ́wọ́ yìí. Àfi bí èèyàn ò bá fẹ́ kí ayé rẹ̀ kó nítumọ̀ mọ́, lèyàn ó gbóhùn rẹ̀ jáde. Ta ni àwa mọ̀ tó mọ arákùnrin yìí o, tí ó wà mọ́ gbọ́? Mẹ́wàá mọ̀ ń ṣẹlẹ̀ o. Ọ̀rọ̀ kan náà sì ń bọ̀ sórí afẹ́fẹ́ láìpẹ́. Ìrìn àjò ó ní mo wà lónìí ni mo tún ti gbọ́ gananananananananá lórí aago mi. Ta ní ń pè mí? Ẹ dákun ṣé kó tó dariwo nu. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ọkọ mọ̀ ti nà ìyàwó pa. Ọkọ nà ìyàwó pa kí a ló dé. Ẹ dákun ṣé ká máa bọ̀ ní àbíbò ni ká ṣe ṣé? Òní ẹ farabalẹ̀, kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ ṣàlàyé fún mi. Ká mọ tí ń bẹ́ ńlẹ̀ náà. Wọ́n ní débi pé wọ́n ti gbéyàwó lọ ṣọsibítù báyìí. Ǹjẹ́ kí a ló àṣẹlẹ̀? Wọ́n lọ́kọ na ìyàwó rẹ̀, ó kọ́kọ́ já sí o. Torí ìkíni, torí pé àníṣẹ́ jẹ́ ń súnmọ́ tó ti yé yín báhun. Torí àwọn ọmọ kéékèèké ti ń bẹ nídìí rédíò, tí àwo sì sọ wípé ẹ dákun. Bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ní látijọ́ yìí, ó rẹ̀ mí lónìí. Ẹ jẹ́ ń fara ń sinmi. Ohun tó wá bà mínú jẹ́ ń bẹ̀rẹ̀ o. Wọ́n ní arábìnrin yìí ó sì wà ní inú oyún lọ́wọ́lọ́wọ́. Ọkọ̀ ẹ sì ná, wọ́n ló ti wà lọ síbítù báyìí. Mo bèrè, mo ní ṣó ti bímọ fún rí? Wọ́n lọ́mọ mẹ́ta gan ti ń bẹ́ ńlẹ̀. Mo ní ẹ kàn sí mi. Irú kí ni ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó gan báyìí o? Ẹjẹ́ ń ṣàdúà lẹ́ẹ̀kan sí fẹ́yìn tẹ́ tí ìwọ nú ìgbéyàwó. Àníríàjò tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ní lè parí ẹ̀.
ọlọ́run ọba mi òkè òní jẹ́ tẹsẹ̀ bọnú rẹ̀ o. Ẹ̀jẹ̀ wá padà sórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀. Lẹ́yìn tarábìnrin rojọ́ ti ẹ̀tán, aránṣẹ́ pe ọkùnrin. Ìyún ọkọ arábìnrin yìí, òun náà sì wá oyọ̀jú sí wa. Láyé mi, mo ti ń fi ọ̀rọ̀ wá ọkùnrin lẹ́nu wò. N ò tí ì rí léyìí rí láyé mi o. Mo bi arákùnrin yìí léèrè ọ̀rọ̀, ó sì ń sọkún. Kéèyàn máa wu bí ọmọ éké. Ibẹ̀ mo mọ̀ wípé ṣé náà ò ti jó arákùnrin yìí báyìí. Kí mo bí léèrè, kí a ló fà á? Ìyàwó rẹ wá, ó ní o fẹ́ rẹ òun jẹ. Àwọn jọ ṣiṣẹ́ ni lóòórọ̀, ó wá tó àsìkò yìí, ó fẹ́ ti òun síta. Kódà ó ti ẹ̀fẹ̀sùn kàn án wípé ó ti ń gbóbìnrin wọlé o. Ǹjẹ́ ìfulẹ̀ ọ̀rọ̀ mi, arákùnrin yìí sì ń sunkún, àfi bí ọmọ kékeré. Èmi gan wà emotional. Ibẹ̀ ni mo ti ní interest láti gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí o. Ó lóun ṣe àṣìṣe láyé òun. Òun sì mọ̀ wípé àṣìṣe léyìí òun ti ṣe náà o. Ǹjẹ́ kí ló wá ṣẹlẹ̀? Ìjẹ́jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ìgbéyàwó tá à ń sọ yìí, ó ti ń lọ bí ọdún bíi mẹ́rìnlá báyìí o. Ìgbéyàwó ọdún mẹ́rìnlá. Kábíyèsí Olódùmarè. Arákùnrin bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti bó ṣe mọ arábìnrin èyí tó fẹ̀ yìí o. Oníṣe bí iṣẹ́ kan lòun ń ṣe. Iṣẹ́ tóun sì ń ṣe òun bóun ó bá ṣe tóun ò ní farapa. Iṣẹ́ tóun ń ṣe bóun ó bá ṣe rí àṣe jèrè láyé. Àfi kó jẹ́ pé òun àtobìnrin kan làwọn jọ ń ṣe. Ẹ̀yin fẹ́ mọrú iṣẹ́ ọ̀hún, ẹ dákun ẹja gbénu ṣìṣẹ́gbẹ̀ẹ́. Olóyèrè yìí gan ló fà á o, tóun fi wò wípé kóun ó tètè ṣègbéyàwó. Torí pé yóò dà kó jẹ́ wípé bó bá ti jẹ́ pé iṣẹ́ tóun yàn láàyò. Gẹ́gẹ́ bí ohun tí ẹlẹ́dàá òun ràn òun wáyé wá ṣe nílò obìnrin, kàkà kóun ó kàn lọ gánwọ́ mú obìnrin kan, òun ò ṣe kúkú fẹ́ ìyàwó, káwọn ó sì jọ máa ṣe ìyàn ẹntíṣẹ́ ọ̀hún yé o. Ó ní láti pàṣẹ ọ̀rẹ́ òun kan lòun fi mọ arábìnrin yìí. Òun sì bèrè lọ́wọ́ ọ̀rẹ́ òun pé bó larábìnrin yìí o. Ó ní níwọ̀nba tí ọ̀rẹ́ òun mọ̀ nípa rẹ̀, ó ṣàlàyé fún òun. Ṣèbóhun tọ́rẹ̀ òun mọ̀ ló sọ fóun. Òun kan tó kàn yí òun bẹ̀, ó ní wípé bàbá arábìnrin yìí kò sí mọ́. Àmọ́ ìyá arábìnrin yìí, ìyá wà. Àmọ́ ìyá ní ìpèníjà. Kí ni ìpèníjà tí ìyá ní o? Bẹ́ẹ̀ bá fẹ́ bá ìyá sọ̀rọ̀,
ẹ̀ṣẹ̀ ṣẹ̀júwe ní ìlànà tí ó fi yé mọ̀mọ́ ni. Ọ̀rọ̀ mi ò yé yín, màmọ́ ò ṣe bẹ́ẹ̀ fi taratara gbọ́rọ̀, sọ́rọ̀ mi ti yé yín báhùn. Ó ní àmọ́ nǹkan kan lòun fura. Darapùnrin èé fẹ́ sọ̀rọ̀ yé. Omi sì tún lérò rò lójú ẹ̀. Ẹ dákun kò ṣe ohun tó ṣẹlẹ̀ sí èèyàn. Ẹjẹ́ ń sọ wípé nínú ìgbéyàwó tó jẹ́ wípé kẹ́ ẹ tó lọ́kọ tẹ́ ẹ níhun, kẹ́ ẹ tó láyà tẹ́ ẹ níhun, tí ò ti kọ́kọ́ farahàn. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, a ní ìfẹ́. Ìfẹ́ fọ́jú àbí bó lẹ ṣe mọ́ ń pè ó. Ìfẹ́ ò fọ́jú. Ìfẹ́ kúfẹ́ lẹ ní oje. Arákùnrin sọ̀rọ̀, ó sì ń yomi lójú. Ó níbi tó yẹ kóhùn ó ti kíyèsí ọ̀rọ̀ kóhùn ó tó fi arábìnrin yìí ni wípé òun bèrè mọ̀lẹ́bí, kò rẹ́nì kankan tọ́ka sóhun o. Àwọn ẹ̀gbọ́n rẹ lọ́kùnrin lóbìnrin kọ́ kò ń kó jàbèlè oníkálukú ní ṣe ti ẹ̀ ní. Ìró ọ̀bá bùbá tan. Kò sí ìfẹ́ ní tààràtààrá láàrin wọn. Kí a lo òròpó afá mobílẹ̀ rẹ̀, ó ní kò yóò ná o. Ó ní àmọ́ nítorí wípé ìtísà ń bẹ lọ́kàn òun ni àyànmọ́ tóun yàn, iṣẹ́ èyí tóun yàn láàyò tóun ń ṣeun. Kún ó sáà ti níyàwó èèyàn ẹni tó mọ̀ nípa rẹ̀. Ṣé bárábìnrin yìí irú iṣẹ́ tóun ṣe lòun náà ń ṣe. Sáwà sọ wípé ohun tárákùnrin yìí tó gbà lérò kò dàbí. Èrò rẹ̀ dà o. Àmọ́ bóyá ọ̀nà àti ìgbésẹ̀ tó gbé òun ni kò ṣe tó. Kí n má fọ̀rọ̀ gùn. Ẹ̀yin kọ́ yìí, ó dẹnu ìfẹ́ kọra wọn, wọ́n sì gbà láti fẹ́ra wọn. Nìrìn àjò wọn bá bẹ̀rẹ̀ ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, èyí tólóyìnbó ń pè ní kọ́ṣìpù. Láwọn ṣe kọ́ṣìpù bí oṣù bíi mẹ́fà, wọn àjò pẹ́jọ oṣù mẹ́fà lọ. Ẹ̀yin ní kí ní jẹ́ kọ́ṣìpù. Ṣé ẹ ti gbàgbé ni pé kìí ṣe jọ ọkùnrin bá pàdé obìnrin lójú ọ̀nà náà wọn ó gbéra wọn sílé? Ṣèbí wọn ó kọ́kọ́ máa jọ rìnrìn tọkọ tìyàwó? Pa fẹ́ fẹ́ra wa o, ká mọ̀ nípa ara wa o. Ò ní wọ́n ń pè ń kọ́ṣìpù. Ìrìn àjò téèyàn kọ́kọ́ rìn lẹ́yìn tí ọkùnrin ti dẹnu ìfẹ́ kọ obìnrin kó tó di pé wọ́n gbéra wọn sílé. Ẹ̀yin kọ́ yìí o. Ó ní nígbà táwọn rin ìrìn àjò jájọ mọ́ra wa sí, lòun mọ̀ ti kíyèsí wípé ó mọ̀ fẹ́ dàbí ẹni wípé ẹni tóun fẹ́ fẹ̀ yìí mọ̀ ju òun lọ. Àmọ́ òun lórí ọ̀fẹ́ láti bi arábìnrin léèrè wípé ẹ dákun o, ó yẹ mọ ọjọ́ orí wa. Ó ní àmọ́ ìgbà tárábìnrin yóò sọ ọjọ́ orí rẹ̀ fún òun tóun ń gbé sẹ́gbẹ̀ẹ́ tara tòun, òun rí wípé ó fi bí ọdún bíi méjì ó fi ju òun lọ. Àti kìí sọdún méjì. Àmọ́ tárábìnrin yìí sọ fún nígbà tí wọ́n jọ wà ní ìrìn àjò jẹ́ mọ̀ ọ́ sí ká tó bẹ̀rẹ̀
kíkọ́ ilé èyàn ká tó ṣègbéyàwó. Nígbà tó òun gbọ́ pọ̀ fi ọdún méjì ju òun lọ, òun kọ́kọ́ fẹ́ wò ó wípé ẹni tó ju òun lọ lòun fẹ́ fẹ́, bóò ni kóhun ó ṣe ṣe léèṣí. Ó ní àmọ́ o, òun kàn ró ni, òun ò ríro. Òní ṣe báyé ń ṣerú ẹ̀, kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀. Àti pé bó ti ju òun lọ yìí gan tún dà. Ṣèbí ohun táwọn jọ dàpọ̀ gẹ́gẹ́ bí àyànmọ́ iṣẹ́, ẹni tó tún ti lóye dáadáa ni yóò tún ṣe àǹfààní. Àyànmọ́ ọkùnrin yìí, òun ló jẹ́ lógún, ló jẹ́ lọ́gbọ̀n. Bíṣẹ́ èyí ti ń ṣe bí ó ṣe mọ́ búrẹ́kẹ́ ìní ń bẹ lọ́kàn rẹ̀. Ṣé kì í mọ́ tàn yín? Pọ́kọ ó kéré lọ́jọ́ orí síyàwó, ìyún yìí mọ̀ ọ́n ṣẹ̀ṣẹ́ pé àwò jọ ọkọ lọ kì í ṣogun o. Àti rí àwọn ìgbéyàwó báhùn tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ìgbéyàwó òun sì ṣe dáadáa. Kódà àwọn ìgbéyàwó téèyàn fi ń tọrọ ìgbéyàwó ni. Ẹ̀yin kọ́ yìí, wọ́n wọnú ìgbéyàwó o, wọ́n sì bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀hún ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀. Oṣù àkọ́kọ́ dé, wọ́n wojú oṣù, oṣù wá, oṣù kejì tún kanlẹ̀kùn kókókó. Wọ́n béèrè lọ́wọ́ oṣù pé kí ló mú bọ̀, ó tẹ́wọ́ sí wọn ni. Oṣù kẹta ìgbéyàwó wọ́n ṣe ṣẹnu o, títí títí tó fi pé oṣù méjìlá ọdún kan. Tí máa ṣamọ̀ tí mò ń pa bí ọ̀rọ̀, àníṣẹ́ wọn ò bímọ. Tọdún kan fi pé nínú ìgbéyàwó, kò sọmọ ń bẹ. Wọ́n á bi arákùnrin ilé rẹ̀ wípé tó fi pọ́dún kan gbáwọn ìgbésẹ̀ tó yẹ gbé ni. Oníṣẹ́ kóhun ó mọ́ tàn mí, ó lémi gan ò fẹ́ tàn. Ó lóhun ò tiẹ̀ ríro, torí pé kíni, òun gbádùn bí iṣẹ́ àwọn ṣe ń lọ. Torí pé tóhun ò bá ní parọ́ fún mi, iṣẹ́ òun ó ṣe dáadáa. Ó ní àmọ́ nígbà tó tó ọdún kan, táwọn náà wá tó tún wò, àwọn rí pé ojú ti ń bẹ lára àwọn. Àwọn wá kẹ̀ẹ̀ṣẹ̀ wípé ọ̀rọ̀ yìí kìí ṣe ohun táwọn lè fọwọ́ yẹpẹrẹ mú. Náà bá ṣe bẹ́ẹ̀, wọ́n gbọ̀dọ̀ dókítà onímọ̀ ìṣègùn òyìnbó lọ o. Ẹ̀yin kọ́ yìí, nígbà wọn dọ́dọ̀ dókítà, ìyọ́n ṣojú abẹ́ ń kó. Níbẹ̀ òun lọkọ ìyàwó ti mọ̀ o, ohun tó fa àìrọ́mọ bí wọn láti bí ọdún kan tí wọ́n ti ṣègbéyàwó. Ẹ fẹ́ mọ̀ ọ́, mò ń bọ̀ náà.

Ayé dorí kodò, ayé le o. Ayé tótó, ayé àkàmàrà. Lẹ́yìn ọdún kan ìgbéyàwó, wọ́n lọ sọ́dọ̀ àwọn oníṣègùn òyìnbó. Níbẹ̀ gangan, òní wọ́n ti lọ rèé ṣe àyẹ̀wò pé kí ní ṣẹlẹ̀ rí. Àmọ́ nígbà tí èsì àyẹ̀wò jáde. Níbẹ̀ ni ọkọ ti mọ̀ wípé ìyàwó tó ń fẹ́, ó ní fibroid. Fibroid kẹ̀. Bó ló ṣe débẹ̀? Nígbà tí èsì àyẹ̀wò jáde. Fibroid tó wà ń bẹ̀ yìí, kìí ṣe ọdún kan, kìí sọdún méjì, kìí sọdún mẹ́ta o, tó ti wà ń bẹ̀. Ìyún ni wípé, kan tó ṣègbéyàwó, ìyàwó ìgan ti mọ̀ pé òun ní fibroid. Kò sì sọ fọ́kọ tó fẹ́ fẹ́. Gbà wọ́n á délé, ọkọ lòun bílè rè wípé, ó sì mọ̀ wípé ò ní fibroid o. Gbogbo ògbà tá a fi rìnrìn àjò mọ̀mí kí n mọ̀ ọ́ ká tó wọnú ìgbéyàwó, ó ṣe sì sọ ilé ìrí létí mi. Ó ní ló bá kúnlẹ̀ ní bẹ òun pé dákun mọ́ bínú. Bí n bá sọ, ó ṣeéṣe kẹ́ ẹ mọ́ fẹ́ mi mọ́. Ó lòun dorí kodò. Ó bà ní kò bàjẹ́. Ó ní bí èèyàn ṣe ń ṣe. Ó ní ògùn làwọn kọ́kọ́ ti ẹ̀ fi bẹ̀rẹ̀. Báwọn bá rí eléyìí, àwọn ó rà á. Báwọn bá rí tọ̀hún, àwọn ó rà á. Ṣèbọ́ Ọlọ́run kò ṣeun. Ìṣẹ́ táwọn ti ń ṣe, Ọlọ́run ti báwọn sáámi sí. Ṣé ń yìí ti wà? Ó ní láàrin ọdún kan àwọn ti kọ́lé o. Káwọn sì ti ń gbélé àwọn, kódà mọ́tò ti wà. Ló bá di káwọn ó máa ra oògùn lọ́tún lóṣè láti fi máa wo fibroid. Ó lè yí làwọn ṣe títí tí tọdún márùn-ún fi pè. Nígbà tí ìgbéyàwó àwọn tó di ọdún márùn-ún, tí ìyàwó òun ò gbọ́ pá tí ò gbọ́ po, àwọn tún gba ọ̀dọ̀ àwọn onídókítà lọ. Ẹ dákun, a ti lo oògùn títí tí oògùn òyìnbó kò ṣiṣẹ́ o. Kí là á ṣe? Oníbẹ̀ ni dókítà ló ti wá sọ fún òun wípé kò sí méní, kò sí méjì. Àwọn ò ní láti ọpúrétì kíní ni o. Oníkíní ìyàwó òun gbọ́ sí. Ó tutọ́ òkè, ó fojú gbà á. Ó ní láyé o. Òun ò ṣe ọpúrésàn o. Kò sí nǹkan tí dókítà ò sọ fún tán. Arákùnrin yìí ní gbogbo bí wọ́n ṣe ń ṣàlàyé fún. Bó ṣe ń gbé tí ọ̀tún rẹ̀ wọlé náà ní gbàtò sí jáde. Ìyàwó òun ṣàdó lórí pé àníṣẹ́ òun ò sọ ọpúrésàn. Gbàwọn abílẹ̀ rẹ̀ wípé kí ló dé gan-an tó tiẹ̀ fi sọ pé ò sọ ọpúrésàn yìí? Ẹ̀yin kọ́ yìí? Ìyàwó òun ní láti ìgbà tóun ti wà ń kéke, ó ní wòólì ti ríran sóun tóun ò gbọdọ̀ ṣiṣẹ́ abẹ. Ní generation tá a wà yìí,
o ba ti a fe bi mo nko toro hun ti o fe lo ni gerere o wa ni won ti riran si o o gbodo sise abe hey arakunrin ni ko si ohun tawun o so fun yawo ohun to o sa fa ke kori ni o wipe afi to ba je koko ohun o fe pa ohun loku ni o so pe ko ohun o sise abe eyin ko yi eyi gan lo mu koko so wipe to igbe oro ti di wipe afi to ba je ko ohun fe pa loku tohun o si ni lokan be won a bi iyawo ohun lere pe e ki lawon o wa se o ni ohun nigbagbo nu olohun tohun o tori pe ohun mo pe ko si ntolohun o le se o ti se tawon kan saaju ti tohun o si ni soro o se oni o so fohun pe kawon o si mo gbianju ogun wo lojo kan o de ti adu awon o gba oni ba won tun se tesiwaju ninu rin ajo awon re o kere kere kere ogun mo ti fe so awon di edo arun ile dokita si salaye pe condition ti kini wa be ba state operate ire afaimo kemi iyawo ohun ko mo lo si hey ama be mi re o ba ni lo si erogun o afaimo ko mo si je wipe iyan gan ni o je orisun agbana fun yin loro ti dokita so yi o ti eye ki yawo ohun o tun ro ama o anise bo se gbe ti oto e wole o na lo gba to si jade oni kere kere odun mewa pe lẹyin tawon ti ra opolopo ogun onigba todun mewa o fi pe ninu igbeyawo awon ha yawo ohun ti dabi en ti an fowo nu la en to je wipe o ti riru mu rumu nigba tawon ti gbeyawo boya kini ohun eje re ni mu o lo ti gbe bi egun debi wipe oju ti en ti ohun gan ni gboro pe a ti gbo ayo a mo so wipe iyawo lagbaja re lo n be iyawo ohun dakun won mo so mi lenu ki lo fe ka yo mo so oníkóhun ó tiẹ̀ tó mọ̀ ọ́n sọ̀rọ̀ létí àwọn tí ń gbọ́ oníbàwọ̀n bá ti ń lọ wájú báyìí àwọn kan ó mọ̀ yín mú sáwọn lẹ́yìn ní ẹ̀rí ẹ̀rọ́kọ ẹ̀ríyàwó ẹ sì ríṣẹ́ wọn bí gbogbo ẹ̀ ṣe ń mì tìtìtìtìtì kíkùkù kẹ̀kẹ̀kẹ̀ jẹ́ ẹ̀mọ̀ wípé arákùnrin òun ìyàwó rẹ̀ ló lò ní ẹ ti mọ̀rọ̀ àwọn èèyàn ẹ wò bọ́kan ṣe rí ẹ wò bí ìyàwó ṣe rí ẹ rí ìyàwó rẹ̀ ńgbà kan ẹ mọ̀ bó ṣe rí ńgbà kan ó ti lò ní ó ní tí èéṣẹ́ kan tí èéṣẹ́ méjì tí èéṣẹ́ mẹ́ta ó ní etí òun ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀
òun a bẹ ìyàwó òun kó dákun kó jọ kó mọ sòun lẹnu. Ó ní bó òun ṣe ń sọ fún ìyàwó òun tí ń gbé tí ọ̀tún wọlé. Ẹ̀yin kọ̀ yìí, ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ òun gbà tòṣì rẹ̀ ẹ jáde. Lẹ́yìn ọdún mẹ́wàá, wọ́n lọ sí ilé ìwòsàn. Olóhun tóhun gbọ́, lẹ́yìn ọdún mẹ́wàá, ó bà òun nínú jẹ́ gan. Ó ní débè wípé, tìjà-tìjà, tìbínú-tìbínú, ó làwọn fi kúrò lọ síbítù. Lọ́jọ́ táwọn ń sọ yìí, kí ló gbọ́ o? Lẹ́yìn tí wọ́n ṣe àyẹ̀wò fún arábìnrin yìí tán lọ síbítù, ẹ̀gbọ́ èsì ni. Oní dókítà kọ́kọ́ bi ìyàwó òun léèrè wípé, ẹ dákun o, ẹ̀yin ẹ ti tó bí ọmọ ọdún mélòó? Ó ní ó ṣàlàyé pẹ̀lú iye ọjọ́ orí tó pé fún òun. Dókítà tún wo rìsọ́ọ̀tì ìyún èsì àyẹ̀wò tí ń ṣe. Ó bíléèrè wípé, arábìnrin, ẹ tí ìṣòótọ́ fún mi, ẹ ti tó ọmọ ọdún mélòó? Ó ló tún sọ ohun tó tún sọ. Dókítà tún wo ojú rẹ̀. Dókítà ní, ṣé ẹ fẹ́ sọ fún mi pé n ò mọṣẹ́ mi ń ṣe ni? Kò dà náà. Bẹ́ẹ̀ bá níyì ọdún báyìí lọ́jọ́ orí yín, èèyàn ń ṣe nǹkan oṣù, yóò ti tó gbà wo tẹ́ ti ṣe nǹkan oṣù? Ó wojú dókítà. Ọkọ rẹ̀ ní ó tún wojú òun náà padà. Ó dojú rẹ̀ padà sọ́dọ̀ dókítà. Ọ̀rọ̀ wá dàbí fíìmù. Ẹ mọ̀ ìgbà téèyàn bá ń wo fíìmù, wọ́n tún mọ́ bá yín fi ìfẹ́ tì sí kàngún kàngún. Ó ní ìbéèrè tí dókítà wa bílè rèé. Ó ní ò jẹ́ kó lè parọ́ mọ́. Ó ló sọ fún dókítà wípé tóun ti rí nǹkan oṣù òun báyìí, yóò ti máa lọ bí oko oṣù márùn-ún. Ó ní jẹgbẹtẹ gbé ọmọ lóun lọ́wọ́. Oṣù márùn-ún. Arákùnrin yìí ní òun ò mọrú ìfọ́rí èyí tí ń fọ́ òun níbẹ̀, pé a sì jọ wà nínú ilé. Ó sì lanu kó ṣẹlẹ̀ yìí fún mi. Ó lásòhun ètí ìgbọ́ nǹkan kan. Ó ní ìbéèrè tí dókítà wa bíléèrè wípé, ẹ ti pọ ọmọ ọdún mélòó? Ó ní dókítà ní kí n tó bí léèrè lẹ́ẹ̀kẹta yìí, ẹ jẹ́ ń sọ ìdí tí mo fi ń bí yín o. Oní dókítà ń ṣẹ̀rùbá. Ẹ mọ́ jẹ́ sọ tí oní dókítà sọ fún. Àmọ́ dókítà ṣẹ̀rùbá. Oníbẹ̀ lòun ti mọ̀ wípé,
àṣé kì í sọdún méje tíyàwó òun sọ ló fi ju òun lọ. Àṣé ọdún mẹ́jọ ló fi ju òun lọ. Ẹ lanu, bó ṣe ṣe yín ní àná ló ṣe mí náà ní àárín. Àtijọ́ mo ti ń gbọ́rọ̀ láyé mi wọn ò gbọ́rú eléyìí rí. Ọdún mẹ́jọ, ó sì yọ ọdún mẹ́fà kúò nínú ọjọ́ orí rẹ̀. Ṣé obìnrin kan wà tó lè ṣerú eléhùn sá? Kábíyèsí Olódùmarè, ọdún mẹ́jọ tán ni arábìnrin fi ju ọkọ rẹ̀ lọ. Dókítà wa kọjú sí arábìnrin yìí, ó ní, arábìnrin, ṣé mọ̀ pé ti wọ menopause? Ọkọ ní orí sì bẹ̀rẹ̀ sí ní fọ́ òun níbi tó òun jókòó kalẹ̀ sí. Ó ní nínú òun lọ́hùn-ún, òun mọ̀ pé nǹkan kan ti ń ṣòun ìyún ọkọ. Bọ́ọ̀lù òun ṣe karábìnrin gan-an. Ó ní béèrè tí òun bira òun léèrè nù. Ìdìwọ ló mọ òun rí. Oníṣebí lásìkò yìí gan tó òun sọ̀rọ̀. Àwọn ti ra ògùn, kódà iṣẹ́ táwọn ń ṣe kò lọ déédé mọ́. Lásìkò yìí kò kú lágbára kankan mọ́. Ó ní bí ẹni tí ń fọwọ́ nù láà ló ṣe rí. Bẹ́ẹ̀ bá ṣe arábìnrin yìí náà ń jọ tó wá bá wa. Èmi jẹ́ rò pé ó ti rán sára ni. Àmọ́ bí èèyàn bá ti rí, èèyàn ó ti mọ̀ pé àgbà ni. Kìí ṣàgbà wo pé ó lọ́jọ́ lórí. Kábíyèsí Olódùmarè, ẹ̀yin kọ́ yìí o. Ó ní àsí dókítà ètí ìsọ nǹkan kan. Ó nígbà tí dókítà ó wà fọ́jú ọ̀rọ̀ pọ̀. Lẹ́yìn tóun ti mọ̀ wípé ọdún mẹ́jọ nìyàwó òun fi jòun lọ. Lẹ́yìn tóun ti mọ̀ wípé ìyàwó òun ti wọ menopause. Ó lè tí dókítà fi wá dé ládèrè o. Ó wá bọ́ sórí ọ̀rọ̀ fibroid ẹ̀ gangan. Ó ní ṣé kóhùn ó mọ́ tàn wọ́n pé ipò èyí tí arábìnrin wà lásìkò tí wọ́n wà lọ́dọ̀ dókítà. Ó ní ipò ẹlẹ́gẹ́ ni o. Ó ní fibroid ọ̀hún. Ó ti burú débi wípé ìtí ń ba àwọn kankan jẹ́ nínú àgọ́ ara arábìnrin yìí. Débi wípé báwọn ó bá ṣe nkankan rárá rárá. Kábíyèsí Olódùmarè, ọ̀rọ̀ yìí mo sì fẹ́ sọ, ó sì fẹ́ mọ yomi lójú tèmi gan.

Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ tí ì ṣègbéyàwó. Ìbá àjọkùnrin ní ìbá àjóbìnrin ní. Àníṣẹ́ ìrìn àjò tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ ní lè parí ẹ̀. Ọlọ́run ọba mi òkè òní jẹ́ kẹ́ ẹ wọnú rẹ̀ o. Wọ́n sọ fún arákùnrin wípé ipò tárábìnrin rẹ̀ wà ìyàn ìyàwó rẹ̀ báwọn ó bá tiẹ̀ ṣe operation kankan báyìí, àwọn ò nílò láti gbé ilé ọmọ rẹ̀ jáde ni. Ó ti wọ menopause, fibroid ti balẹ̀ ọmọ jẹ́, àfi kí wọ́n gbé jáde tilé ọmọ. Iṣẹ́ arákùnrin yìí náà tó dùn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ lórí wàhálà ìyàwó rẹ̀ yìí. Òun náà ni wọ́n ti náwó nára sí. Iṣẹ́ wálẹ̀ tán, kódà onímọ́tò táwọn ní. Àwọn ti ní tó mọ́tò mẹ́ta. Onígbogbo mọ́tò làwọn ti tà. Ohun tó ṣẹ́kù, onílé táwọn kọ́. Ohun tó ń lé, òun ò bá bá, òun ti fẹ́rẹ̀ bá tán o. Ó tó bọ́mọ̀ òun lọ́wọ́, kábíyèsí Olódùmarè. Oní tó ń gbọ́rọ̀ yìí, òun padà délé. Ìyàwó náà padà délé. Ó ní láàrin bí oṣù kan, àwọn òjò bára àwọn sọ̀rọ̀ nù lé. Ó ń kálukú náà kàn ń ṣe kóńkó jàbẹ̀lẹ̀. Ó ní kálukú ní ṣe tiẹ̀. Àwọn ó kàn jí. Ó ń kálukú gbà bí ó bá lè gbà lọ. Abèsè Ọlọ́run. Ó ní àmọ́ nígbà tí ó di ẹ̀yìn oṣù kan tó ti di wípé kò ti ẹ̀ṣẹ́ tó bára wọn sọ̀rọ̀, ó ní débi pé àwọn ò ti ẹ̀kíra wọn. Ó ní irú ayé wo lẹ wá gbé yìí? Lásìkò yìí fi lọ ẹnì kankan. Ọlọ́run ò fi lọ ẹnì kankan. Ó ní ẹ̀mí yín yí sà. Ó lóun wá pe ìyàwó òun pé dákun. Òun ò lè mọ bá lọ báyìí. Òun ti ẹ̀kọ́kọ́ pinnu wípé bóyá kóun ó ti ẹ̀tàlé òun gan, kóun ó tà mọ́ lórí, kóun ó sì kówó, kóun ó sì dada ọ̀nà ibòmíì lọ. Ó ní àmọ́ òun sọ pé má jẹ́ kóun ó ṣe bá òun. Òun tún wò wípé bóun bá ṣe bẹ́ẹ̀, òun tètè sun mọ́ ibojì ni. Òkú lẹ́nìkan tí ó lọ bá. Òun àtàwọn fámìlì rẹ̀ bí ọ̀sán àtòrú ni wọ́n o. Òun lòun dúó gẹ́gẹ́ bí áńgẹ́lì fún nígbà òjò, nígbà ẹ̀rùn. Oníbò ń ṣe fẹ́ràn arábìnrin yìí tó. Ó lòun wá pè é lẹ́yìn oṣù kan táwọn ti ọsibítù dé, táwọn ò ti bára àwọn sọ̀rọ̀ mọ́. Ìpèsè báwọn ó ṣe máa ṣe lọ rèé.
ohun o le mo ba lo bayi ntohun kini igbese tawon o gbe ah olohun ti e kokoro wi pe yo ti e koko soba oni kakabe o o tun gboju aga sohun ni wi pe e kini sele ri ti o ti sele se nikan ri en ki lohun fe ko hun o se ah en on to lohun ti sopo ni ko se nikan to le ya kabiyesi olohun hey mo ni arakunrin yi e si so fun enikankan oro yi ni ko se nto mo aya fi dokita eyi to se ayewo e wa lawon bi baba lotun mama lo se won lo nkan ti won kan mo na ni wi pe awon oro mo bi gbogbo awon eyan lo se n gbianjo koda gbogbo awon to ti gbianjo wi pe anise awon ni dokita kan o ti o ba won se eto re o operation de o gbogbo won patapata ni yawo ohun no ni mo nse debi wi pe elomin ti e ti wo wi pe boyo won o ti e mo nkan to hun se hey en ko yi o oni leyin e awon to kopa be fun odidi odun kan o wa pe odun mokanla oni lojo yi lo won so fun iyawo ohun pe bo ba so n to fe se emi o ko n le fun o bohun ba se ti ko n le ko dakun ko mo bere ohun o on dupe o oni ki lo n se le ohun tan fun bi ke eyan o soro fun eyan nibi ojo Tuesday oni bo se wa di ojo Thursday niyawo ohun ba wa bo ohun wipe to bohun ba ti se ohun kohun o dariji ohun o ẹyìn òun ó máa lọ ní tòun ó máa lọ kẹ olóhùn ó máa lọ bọ́rọ̀ bá wá rí báhùn kò léwu oníṣe bí òun ní tòótọ́ òun ti ń rò ó pé àníṣe òun ó fi lélẹ̀ fún ọ.

0: tọ́bìnrin náà ò sì lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Ẹ̀yin alára wa, ọ̀rọ̀ rí ẹjá gbọ́rọ̀ lẹ́nu tiyín náà ó jáé. Ẹ dákun, kí lẹ fẹ́ bá wa sọ sọ́rọ̀ yìí? Ẹjá gbọ́rọ̀ lẹ́nu tẹ̀yìn náà. Ẹ sáà gbọ́ bọ́rọ̀ ọ̀hún ṣe bẹ̀rẹ̀ títí tó fi débi tó dé yìí. Òun tárábìnrin wá dúó lé lórí báyìí ni wípé ngbà bílẹ̀ rẹ̀ pé ó dà náà kí lọ wá fẹ́ báyìí. Kò lè gbénu léhun o. Ó sáà lè pa ọmọ tó bí. Arákùnrin yìí, ó sì nígbà tó lọ ló ń gbé wọlé. Wá padà dé, ó ní kí ó gbé jáde padà. Ìhàn á sọ pé rárá o, ó ti dé nù. Bí ọ̀nà bá fẹ́ jókòó, ìyàn ń ṣogun. Àmọ́ tárábìnrin dúó lé lórí ni pé, irọ́ o, gbà táwọn jọ ń jìyà lé yìí kò sí ńbẹ̀. Òun ò tẹ á sọ pé kó mọ́ fẹ́ mọ́. Àmọ́ o, òun ò lè mọ́ rí obìnrin kan àtọmọ rẹ̀ nínú ilé. Tóun àti ọkọ òun jọ kọ́ tóun ò sì tí bímọ. Ẹ dákun, ẹ gbọ́ bẹ́ ò lè yàn ṣe ń sọ̀rọ̀ yìí sí 0916-893-1000. 0916-893-1000. Nọ́mbà kejì rẹ̀ 0915-333-4893. 0915-333-4893. Nọ́mbà kẹta rẹ̀ o 0911-3-4-8-9-3. Hello.
1: Ẹ
0: mọ̀ kálẹ́sà o, ta ló ń pè àti bọ̀lẹ̀ tí ń pè yìí sà?
1: Daniel ló ń pè láti Àkàlà.
0: Tọ̀, ẹ ṣeun o, ẹ bá wa dá sọ́rọ̀ yìí.
1: Ní ìwọ̀n orí tí mo máa ní ojú lẹ́sìn ta ló tó ní kálùkù bó ti ń dá ilé tó ra ẹ̀dá. Torí nǹkan tó lè fún wọn ní níwọ̀n ìwòye tí mo wò. Tí mi bá ní sọ tó bí á òfin lórí àpapọ̀ kan tó mọ̀ ní mo ṣe wò obìnrin ara fìdí tó fi rẹ́ láti fi rìn rìn.
0: Hello.
1: Kò dẹ̀ fẹ́ bá tọkùnrin kẹ́yìn. Oge waya tali kó ní pálí sí pé ìkan tí mo rò pé ìṣẹ̀lẹ̀ ni.
0: Tọ́, ẹ ṣeun ojú òní tì yín o. Hello.
2: Hello.
0: Ẹ kalẹ́ mọ̀ o.
2: Ẹ kalẹ́ o.
0: Yes, ma. Ta ló ń pè àti bọ̀lẹ̀ tí ń pè? Ọlọ́run ní tò ó.
2: Láti oníyànlẹ́ ẹsẹ̀ mọ́.
0: Tọ̀, ó yẹ bá wa dá sí.
2: Ohun tábàbìnrin ṣe kú díẹ̀ káàtó, ó fẹ́ gba iye ọkùnrin yẹn jẹ́ ni. Ó fẹ́ parí ọkùnrin yẹn jẹ́ ni o. Ohun tí ó pè wọ́n ni pé lẹ́yìn kan ń kó pọ̀ lé fún. Wọ́n pọ̀ lé fún àwọn àdúgbò, wọ́n pọ̀ lé fún. Ẹ kó òkúta.
0: Tọ́, ẹ ṣeun ojú òní
2: tí. Nígbà jẹ fún ilé iṣẹ́ yìí ní ìdí náà.
0: Hello. Hello. Hello. Ẹ kalẹ́ o, ta ló ń pè àti bọ̀lẹ̀ tí ń pè yìí?
3: Ìjà ló ń sọ̀rọ̀ láta mú lóko.
0: Tọ̀, ó yẹ bá wa dá sí pápápá. Hello. Ojú òpó ò ṣe dáadáa, ẹ dákun ẹ tún wa pè. Ọlọ́run ní tòó, ta ló ń pè àti bọ̀lẹ̀ tí ń pè? Ọlọ́run ní tòó, ta ní ń pè wá?
4: Ṣé ẹ ní ọ̀gbìn ìwé kí n ṣíyìn dáadáa.
0: Hello.
4: Ṣé dáadáa pẹ̀lú ọkùnrin?
0: Hello, a wà pẹ̀lú yín o. Hello.
5: Hello, Ekwetu.
0: Olorun ni nto, ta lo npe ati bole tin pe isa.
5: Ayokunle lo npe lati ola kule o.
0: E seun sir.
5: Ah, ni ra shira o da o.
0: Na pe Olorun.
5: Bi e ti ko wa. Ni ko sa la ti. Yo. Ko pele. My girl, to my canny, for so no then. Nick me a woo crash, it took all to our focus. Last lewa, Kunifakuni. If you are any colony, look the one away. We were to the one, see a year coin, or while I was a year.
0: E
5: wo to a woo for consul, as they are produced to talk on me. E wo be obirin. Bo se fi iwa imotare ni nkan to fi da gbogbo ona okunrin yẹn ru. Ọlọ́run tún wá gbé níta ó kó kúrò nílé. Ó rí pé ọkùnrin ó gbé obìnrin mìíràn pẹ̀lú ọmọ wọlé. Ó padà wá. Ṣé a gbúdọ̀ lo ọrọ̀ ikú lórí afẹ́fẹ́? Nígbà tí ọkùnrin yẹn gbà láàyè àti wọlé, ó kù díẹ̀ ká tó. Torí àti ẹ̀mí ọmọ. Àti ìyàwó tuntun àti tí ọkọ wọn dán pàápàá kò sí ẹ̀mí ẹni tó dènà obìnrin yìí ikú ń pa ni tó ń dúkò sí ní lọ́rùn yẹn kò yẹ kọkùnrin yẹn fi àyè gbà mí lé kọ́ lọ́n sọ wa ká má ṣe ìyàwó fẹ́ ká má ṣe ọkọ fẹ́ ká má ṣe ẹsẹ̀ gbé láyọ̀ lájí o
0: ẹ ṣeun ojú òní tì yín.
5: Thank you.

0: Hello.
1: Hello, Jan.
0: E kale o ta lo npe ati
1: bele. Kale o. E ku eto.
0: Olorun ni nto.
1: Eh, oruko temi ni afa wa ki la telebu.
0: E seun sir.
1: Eh, eri oro yen ti riun. Okunrin ko mu yawo yen ko lo gba le fun ni bi to jina jina. Omo je ko mo be. Ora fi ni le fun je ko jade lo. To le se ni. To ba wa ya to ba mu le ta le ko se wa ta. Ko me ti ko mo bi to nwa ati omo tin. Ko mu se je ni. Ba di ti ba kun apare oro. Mo sa nu.
0: To. Sun opolo yin o ni joba. Tẹlu mi ba mo ejo wa ko ni mo wi pe anfani gan lo n fe se fun en to mo ejo re wa arabirin to wa wa bi eni to je pe ohun ni won yan je amon gba ta gboro lenu arakunrin yi mo si tun fi owo bo oju mi wi pe e dakun se on te n so fun mi oju aye lo ti sele ni abi ala le n ro fun mi abisi olodumare mo sadua fun yin o gbogbo eyin te ti igbeyawo anirin ajo te bere te ni le pari e e ni tese bo oro arakunrin yi isin se mi ni kame kame kame kame bi o ba se oju mi ki n fi eti mi gbo n o ni gbato laye je wa mo paro wa yi fun yin o gbogbo ẹ̀yin tẹ́ ti ṣègbéyàwó ẹ dákun o àkọ́kọ́ rèé wọ́n kò lè ti ẹ̀kánjú arákùnrin yìí àyànmọ́ rẹ̀ ló lóun fẹ́ dù ó wà di bárabàra ìrìn àjò ọdún mẹ́rìnlá kéèyàn rí ìrìn àjò ọdún mẹ́rìnlá ẹ̀hàn yọ mẹ́rìnlá kò ná ọjọ́ ayé rẹ̀ kábíyèsí ọlọ́run wọn ò nílé gbépè kankan mọ́ o bẹ́ẹ̀ bá fẹ́ pè mí lẹ́yìn ètò yìí ẹ jẹ́ ń fi nọ́mbà mi síta ẹ jẹ́ ń wá máa lọ lé àdúrà kan tí ń kàn gbà fún arákùnrin nìyí tọ́ ọba aláàánú lọ́lọ́run mo ṣe mọ̀ pé ọlọ́run ó ṣàánú rẹ̀ arábìnrin tó kọ ẹjọ́ wá mo lè sọ fún ní tààràtààrà ni wípé dákun máa lọ kò sọ̀rọ̀ ńbẹ̀ máa lọ ẹ dákun ìwà burúkú rèé gbogbo ẹ̀yin màmá wa lọ́ọ̀dẹ̀ wọ́n ẹ̀yin náà ti lọ́nà ẹ̀tàn kan irọ́ kan tẹ́ ẹ̀ fi pamọ́ fún bàbá yẹn tàbẹ́yìn bàbá ẹnirọ́ kan tẹ́ ẹ̀ fi pamọ́ fún ìyá yẹn ìbá sì dá o kẹ́ ẹ tètè gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé o kọ́rọ̀ ọ̀hún kó tó bọ́ sórí kò tó bọ́ sódì nọ́mbà mi rè é bẹ́ẹ̀ bá fẹ́ pè mí lẹ́yìn ètò 08058816462 a mọ̀ bẹ̀wọ̀ ọ̀bẹ ní bẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó a ń lọ lónìí a ń bọ̀ njọ́ mẹ́jọ láṣẹ olódùmarè wọn ò á fi yín sínú ìbànújẹ́ èmi ò ní bá yín nù ìbànújẹ́ o. ninu ile yi e ni ro n gbe sonu bi o se bi omo to loruko gbugbu awon ta jo mo eto yi wa se ti gbo yin latori awon alase kan yi Samuel Adelere olorowo button ta jo se o olugbe mi go moto so lo ko temi yo radio apostle arogbolo n bi eni ro goolu to omo iya adua ni n dagbere fun yin lale yi o ipe o daro Ono ayo lausun, ire o dabo.

0: 89.3 FM, your preferred wholesome radio. Efile Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongolewa.
1: Aye, Edwa, Aye, Yileka, Mibi Baja, Mena, Jinga, Mito, Dula.
0: Efile Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongolewa.
1: Aye bimo dunia ba keke duku kan eduni laso deni kan gbadọ gbe oni ni sokoto deni kan gbadọ bo tala je wo sunsu to je bi ba eduku kan eduma sumanu ti je bolu kaye eni kan ba ka te ka ta lo mo ga loju Kosiye yan to je so me lo lo si Akama re je be E da ku e ma gba yan ri sinu mi Aye o ma aye Eyan o me eyan Eyan bi di yan ya Igba Igba ti aye ba je yan tan wa bi daro gbonu Aye lo si obirin nu ma olori Olorun si li aye Igba ti obi ma ohun na Obi apa keyan Obi apa kobo Tala mo pe were to so budo le san Aka mo re je be Aye izo ro Aye izo ro Ka ma se be ni a se re Ọmọ èèyàn tí sọ gbádọ̀ fún ayé tí ṣàgbè láládìwé. Àkàmà rẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá rí bí oníkálukú ń bá sọ̀rọ̀. Tí wọ́n sì ń pòwe. Tí mo bá fọ́ lẹ́rán tì wò bí nǹkan kan. Ìgbésí ayé mi mo rò lọ́kàn rí. Bí òní ti dá tó. Ọ̀la yọ dájú bẹ́ẹ̀ lọ o. Ẹ wá wo tòló tòló. Ní tí ń tọ́ máa di ẹ́rìn. Iṣẹ́ ayé yìí náà ni o. Ṣé èmi ọ̀rẹ́ mi ọ̀já.

Yes, in the morning, me be got a delay. I'm a whole no senior. As a ban of money. Oh, but he done it that he brought in me. And I would have been brought in him well, but I was. And that was my boy, you tell that was. Oba to da gogo wa oju re ni bi wo gogo wa ba mi o ke ti da ni le ti duro ti yan se se bo lo ngbo ni ko se ni olohun o se fun o se faja o se fera ogun wa se bubugu te ti gbe le ba ona Abeni oba ni towo to loku. Aye mo beru yin pipo. Aye ti gbagire kete ti loju ti nimu. Bo ba wu awon omo ba ni adama ba si ni osoro. Ani din soro tele tele ti mi oke ti ni sale. Baba waye wa le pe fama wi gagan aka mare je be aye binu ga won da kan so mi aye binu yo wa da yo se be aye no so re mi o jan ra di abi za ma le lo ti are na o sun na mi o Ogbe apa apa o le se gbe ma Ogbe ese ese ro pepepepe e ba tun aju le o ma be yin o be ba meri ase abi ada oba Muhammadu ti Josela yo da ma pe ko soluwe tani aloluwe ah toluwa re nbe iyan nbe labi olohun olohun na lo da ogbo wa Ẹ̀yin ayé bọ́ọ̀bá ti rí òun ni ẹ̀rọ mi mọ́ pẹ̀lú dáadáa ojú mi tó lé mọ́. Ó tún mú síbi lọ́wọ́ pọ̀ bí a ìwọ̀ ọbẹ̀ lóró ṣé bí wà lọ́lẹ̀ pẹ́já. Aramba ni a tẹ̀ràn mi lérí iná kan. Ìmíràn tí ọmọ agbúlóye lájà ọmọ sánúzẹ̀ tẹ́ bí ọmọ tó kó bọ̀ má lùlù lẹ́yìn. Rábẹ́lì bàbá oyè. Ọmọ aráyé ò ní wakọ̀ nù rẹ̀ o. Ayé tó bí a ń bẹ̀rù. Ayé tó tó bí a ń bàró. Àkàmọ̀ rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ dákun bẹ́ẹ̀ bá jẹ́ pàtà ẹ̀fọ́n lè po ẹ̀mọ́ lérí. Èmi ààrẹ mú àlọ́gà nínú kó wá mọ́. Báyìí la pásá ń sọ. Báyìí la lò sí ìjìyà lù. Àṣé báyìí la ṣe dé èéṣe wàhálà tó tó mẹ́jà wá lé. Ń wo tètè mà ń wo tètè mà. Tó báyìí lè rẹ̀ yóò dí ṣe wàhálà tó tó mú wá lé. Ayé ọmọ ayé. Ayé náà ló ṣe oṣù àrá sọ̀bọ̀. Ọ̀kan kì í péjì ọmọ ìwà àdáró. Yẹ́ẹ̀ ní ń dáró bá bẹ́ẹ̀ ní sàgbẹ̀. Ọkọ ilé tán jaburata. Ṣù àrá sọ̀bọ̀.
akamare jebe njota nsile ati tutu la wama ye wande anjonje anjomu

ìdúnmẹ́rí ìdòlókòrò ló kéyàn lè sún àlásọ̀mọ́. Ọwọ́ adijọ́ kẹfà mọ̀ gbọ́pọ́ jáde láyé ayé yìí náà ni o. Sún àlásọ̀mọ́ àkàdé òpó òun ọ̀jẹ́ mọ́ àwọn ọmọ bàmí adámà wọn yọwọ́ ẹ̀ láwo ni àkámọ rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Ọba lọ láyà olówó lọ́wọ́ ọmọ ara mọ́tò ọmọ gbé lọ sókòtò ọmọ gbé lọ sàbàrà. Àwọn ayé pálẹ̀ mọ́jọ́ lọ bí kankan àkámọ rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀dá kun bẹ́ẹ̀ bá jẹ́ bàbá ẹ̀ má lè bu ẹ̀lé alé rí. Tọba bẹ̀rù àná mọ́mọ́ sálàlárasálà tọbẹ̀rù ọlọ́run ọba mi láìwà ásà tí ọba àná ọbọ òní. Ọba tó kárí gbogbo orí ayé ọba tí dájọ́ fúnni bá gbọdọ̀ gbé ọba tí sọ̀rọ̀ fúnyà tẹ́yẹ̀ gbọdọ̀ gbà. Tọba bẹ̀rù ẹ̀ dáadáa kò tó wá ní ẹ̀yìn ayé mọ bẹ̀rù yín o. Láti ẹ̀rántí gbogbo ẹ̀ ẹ̀rántí gbogbo ẹ̀. Mo tún rántí olólùfẹ́ mi àbùké kú iṣẹ́ dé. Òkú tí ò ní sunlẹ̀ ẹlẹ́ àfẹ́rí igi. Ajá Kwara tí èpo lásán. Bí ọ̀bá rí ẹranko a sì rátàtò èèyàn. Gbogbo olórí wọn wọn gbowó tiwọn wá fi ń pálé. Wọ́n fi ń ra mọ́tò wọ́n fi ń rẹ̀rọ. Àtúndé ẹ̀dún gbowó rẹ̀ kàgbé ni. Àtúndé ẹ̀dún lórí báwọ̀ kalẹ̀ bí mọ́námọ́ná. Orí kíza ń bẹ̀ wọn. Ó wọ́n bá ń bu alẹ́ ilé ayé ń jọ mí kọ́ yàn dáadáa látọ̀hún. Àtúndé ẹ̀dún ará kúrè yẹ ìmí gbogbo sí i kẹ́nìkan má lè pa àwọ̀ rẹ̀ dàmọ́. Àkámọ rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Aláàjì Odò láyé ti ń bá yín sọ̀rọ̀. Àmọ́ bá àbá kú á sì jẹ́ nǹkan.

0: pọ̀ọ́jẹ́ bí ẹyẹ bọ̀ ẹyẹ ọ̀gá pátára wọn.
1: Ṣogun ọba ní fẹ́ràn rẹ lágbo ilé lọ́lọ́run fi dá ilé kejì. Gun ọba ní fẹ́ràn rẹ ní agbo ilé kejì ọlọ́run dágbo ilé kẹta. Gun ọba ní fẹ́ràn rẹ láàrin ìlú ọlọ́run dàlú kejì. Lẹ́yìn ìlú kejì ìlú kẹta ìlú kẹrin. Ìyẹn bí máa pé bára alé ọ̀fẹ́ ni a sì máa bára àdúgbò sọ̀rẹ́ a sì máa pa amànàpọ̀. Torí abínilé ni òbí afẹ́ràn ara ẹni.
2: Ẹ filẹ̀ ẹ mọ yìí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹwà.
3: Ẹsẹ̀ lẹ́yìn wa ìgbà lọ́wọ́ ẹ̀yìn o. Kí ní ìfàní ẹni tó ní ọwọ́ ayé ò lè tẹ̀hún tuntun jánu tuntun ṣagbájá tuntun mẹ́nu. Àkàmọ̀ rèé jẹ́ bẹ́ẹ̀. Ìgbà tí ayé bá ṣèyàn tán wa fi dárò gbọnu bí ayé bá ṣèyàn tán wa lódò rè gbé tilé. Ṣé kí n máa lọ?
4: Tí ò sí nǹkan kan.
5: Wọ́n ní ò sí nǹkan kan.
3: Mo rí bá rí bá. Mo rí bá dàgbòrò ẹ̀bọ̀ra lábú ẹ̀gẹ́. Ọba di méjì á bá wọn gbẹ̀gẹ̀dẹ̀. Pẹ̀lẹ̀pẹ́ gbòògìdí abínú fọ̀n bí èèyàn. Mo rí bá rí bá. Mo rí bá yá mi o. Ajíbọ́lá ẹ̀rọ. Ìyá mi ẹ̀dọ̀ ọ̀rọ̀ o. Ọ̀rọ̀ ti gbénú lédì tí kun yomoyomo. Ní alẹ́ yìí, ìbà ní ọwọ́ Ajíbọ́lá, aráàlú ète, àbẹ̀ ní aráàlú èédú. Ọlọ́sùn bẹ̀rẹ̀ àbìrù tí bọ́bá dú lójú adúlẹ́nu. Àjò lágbó ọ̀sàlẹ̀ wo ìwo yìí. Àfi ju àtàbà tí jẹ láàrin òróbó.

Alioba, Agwayoba, Agwayoba, ide o tun te ise omo alayaba, eyi ti o za ba ninu ledi omo agba agba mule. Abiju mule ti so kutukutu mawo. E wa wo, eyin oda leyan, soke sodo. Elenu mẹ́ndínlógún agbọ́ yìí sọ yìí asúlùkòlù kẹ́ni mọ́ni wèrè dìgbòlúgí ẹ má débi àpè yín o. Ẹ gbọ́dọ̀ wo ìlú àwa dọ̀rí ẹ wá wọ́n mọ́nú